0: ọmọ ẹ kú oríire bàbá mi ní kí n súre fún yín. Yes. Kí ló rọ̀ fi parí ẹ̀? Eré ọjọ́ Monday eré àkọ́kọ́ Monday àkọ́kọ́ ní oṣù kẹjọ. Gbogbo àkọ́bí mo fẹ́ súre fún yín àti gbogbo ẹ̀yin tó jẹ́ pé wo bí ó dá nǹkan rẹ̀ ṣe tìláyé àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ nílò fún eré wòlíì mo fẹ́ súre fún yín. Kí ló fi parí ẹ̀ tẹ́bi torí ìgbàlẹ̀ mi rẹ̀? Ìjọ wa ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó dùgbà. Bó o bá ti gba Jésù, ìwọ náà gba da búburú ọwọ́ rẹ̀ sílẹ̀, da ìka ọwọ́ rẹ̀ sílẹ̀, da bí ọwọ́ rẹ̀ sílẹ̀, gbogbo ohun tí o da láyé rẹ̀ da sílẹ̀. Wo bí kọ ẹ̀mí búburú sílẹ̀, kọ ẹ̀mí tó ń ṣe bí tó ń ṣe kà kọ sílẹ̀, kí ìwọ náà gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó dùgbà. Ó yá jásáré wo, kí ni Bíbélì wí ní kíákíá? Psalm 32 verse 5.
1: Èmi
0: jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fún ọ.
1: Àti ẹ̀ṣẹ̀ mi ni èmi kò fi pamọ́.
0: Ẹ̀ṣẹ̀ mi ni èmi ò fi pamọ́.
1: Èmi jẹ́wọ́ ère kọjá mi
0: fún ọ. Mo jẹ́wọ́ ère kọjá mi fún Olúwa.
1: Ìwọ sì dárí ẹ̀ bí ẹ̀ṣẹ̀ mi.
0: Ìwọ dárí ẹ̀ bí ẹ̀ṣẹ̀ jì. Mo jẹ́wọ́ ère kọjá mi fún Olúwa. Ìwọ sì dárí ẹ̀ bí ẹ̀ṣẹ̀ jì. Ìwọ náà jẹ́wọ́ ère kọjá kó dá kí bàbá mi lè dárí ẹ̀ bí ẹ̀ṣẹ̀ jì. Níbi tá a dé jọ gbàdúrà, wàá máa sọ pé Olúwa, ibi tí ìka ìran somi sí, fi ọwọ́ agbára lá fi tú mi sílẹ̀ láàárọ̀ kí n sì dominira. Níbi tí mo gbé sìrù tá a so mí mọ́ fọwọ́ agbára tú mi lẹ̀ kí n dominira. Àdúà máa gbó àtẹ́lí ìklàbọ̀ lé pápápápá máa zúkè tẹ́ńbà elú braga tótóma máa zúkè tà ń blago lè gèrè dábrabò ṣítàbà. Jésù Olúwa wa níbi tá a dé gbó mi lẹ̀ àti òróró. Orúkọ Jésù ọwọ́ iná kó kọjá lọ. Bó ti máa ń lomi àtòrúnrò kó ju aṣẹ́gun lọ. Kógun má borí ẹ̀, ìwọ ni kó lọ borí ogun. Jésù Olúwa wa, amen. Tí wọ́n bá ti ṣetán mo gbé yàn, bá ń gbé yàn dání, mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí yàn yẹn, ó máa dà sórí owó, ìṣẹ̀lẹ̀ àṣẹlẹ̀, mo bí kó tó pé 48 hours. Sáàmù ló kà sómi yẹn, gbìyànjú kó bá ń ka Psalm 9 síbẹ̀, bó ti ń ka Psalm 29, bó ti ń ka ìṣẹ̀lẹ̀ abàmì máa ṣẹlẹ̀ ìwọ náà gbìyànjú kó fi Psalm 3 sí ibẹ̀ lógun yẹn ṣe pátápátá kó lomi yẹn kó fi wẹ̀ ẹ́ lẹ́yìn ọjọ́ ajé padà ẹ̀rí ajé jẹ Jésù Olúwa wa amen. Ibi tá a dé jókòó engineer mi à lọlé agbára.
2: Ẹ̀rí mi àkọ́kọ́.
0: Àkọ́kọ́.
2: Bẹ́ẹ̀ lórí ọmọ Chrome tí mọ́mí wa mú wa wá ń gbà yẹn lọ́hùn tó ń wojú ọ̀nà fún ọmọ.
0: Tó ń wojú Ọlọ́run fún
2: ọmọ
0: látọdún mélòó.
2: Wọ́n ní kó mú raṣọ méjì wá. Ta ni kó raṣọ kó máa.
0: Ìbò ni kó raṣọ méjì wá.
2: Ọlọ́run ṣáà gbádùn ẹ̀ kò mú oṣù yẹn jẹ.
0: Kò mú oṣù yẹn jẹ.
2: Kò mú jẹ rárá.
0: Nígbà tó raṣọ méjì wá.
2: Mo sọ fún
0: bó ṣe. Wọ́n ní kò mú oṣù yẹn jẹ.
2: Bẹ́ẹ̀ni.
0: Tó fi lóyún.
2: Bẹ́ẹ̀ni. Mo sọ fún ìyá ẹ̀gàn pé tó bá ti jáde pé kò ń pẹ̀lú ẹ̀. Wọ́n gbúdọ̀ wá sí. Wọ́n gbúdọ̀ wá sí.
0: Tó bá ti jáde ọmọ.
2: Sanko ni.
0: Ok.
2: Wọ́n gbúdọ̀ wá sí bí káwọn náà wá testify. Bẹ́ẹ̀ máa jẹ́rìí sí ohun tó lọ́hún ṣe, ó tún máa rí mi ìgbà.
0: Bẹ́ẹ̀ni.
2: So mo wá sọ fún pé ó gbúdọ̀ wá jẹ́rìí. Ó pọ̀ tí bọ́já mọ́mí wọ̀ tí jẹ́rìí bẹ̀tì.
0: Ok.
2: Mo wá
0: jẹ́rìí lọ.
2: Bẹ́ẹ̀ mo wá jẹ́rìí pé fún oore tí ọlọ́run ti ṣe.
0: Kábíyèsí.
2: Ọlọ́run lè ṣínà kù fún àwọn tó kù náà.
0: Ẹ gbà tẹ́wọ́
2: fún
0: ẹ. Bẹ́ẹ̀ ọ̀pọ̀
2: ẹsẹ̀ orúkún méjèèjì ó máa ń sán mi tó
0: bá
2: máa tọ fún
0: náà
2: orúkún yìí sán mi mi ò mọ sóko tí oríṣiríṣi kan tí mi ò lò sí tí mi ò tí ì lò sí mo ti lọ sí hospital gbogbo nǹkan tán ní kálò gbogbo ẹ̀ là ń lò tó jẹ́ tí bá fẹ́ gòkè ilé wa wọ́n máa mú mi dání tí bá fẹ́ mọ́tò wọ́n máa mú mi dání wọ́n ní àgbà tílé mi ní àgbà ọdún
0: mélòó
2: àgbà ọdún mélòó so mo wá dúpẹ́ lọ ọlọ́run pé àtàn ní ká máa fò sókè yẹn mo ti rí ẹsẹ̀ yẹn mo di irin yẹn mú gbà tí mo wọlé mo dúpẹ́ sẹ̀ yẹn.
0: Ṣùgbọ́n ní ìṣe ẹ̀ ti rí wú mọ́. Kábíyèsí Ọlọ́run ẹgbẹ́ rí ìyá yìí tí ọmọ rẹ̀ ń wojú Ọlọ́run fún ọmọ kété tí wọ́n fara wọn ẹgbọ́n tó ní májẹ̀mú ní kí n sọ fún wọn ẹ lọ ra aṣọ méjì ìgbọràn sọ̀jọ́ ẹbọ rírú lọ kẹ fún àwọn ènìyàn wọn rà á dé wọn sì fáwọn yẹn àti fáwọn yẹn láṣọ yẹn wọn ní kò mú oṣù yẹn jẹ fọjọ́ tó ti pẹ́ tó ti ń wá oyún ó ní oyún kò mú oṣù yẹn jẹ ìdí ìdúpẹ́ ìyá yẹn ni ìyá yẹn tún dúpẹ́ lórí ẹsẹ̀ tó máa ń dìgbà dùn láti bí ọdún mẹ́ta bó ti tó wọlé lẹ́sàn òróró gẹ́stímánì àtomi àánú ṣiṣẹ́ ogun yẹn dẹ̀ wọlé pátápátá wọn dẹ̀ padà rí mọ́ gbogbo ilé tó gbé ń gbọ́ mi mo bẹ̀ lórúkọ ọlọ́run iwo na be.

0: ẹni tó ń sọ yóò ṣẹlẹ gbẹ agbóyọdìde ìdánimọ gbogbo ẹyí tí ẹ ń da ọrẹ má jẹmu yín lọ every beginning of the month la máa ṣe gbogbo ọ̀n tó ń tẹ̀lé pé ló dẹ̀ máa ṣe yóò ṣe ṣe fún in the name of Jesus congratulations ẹ jẹ́ gbọ́ ti àwọn
1: ènìyàn
0: má jẹmu wà
1: tó ń
0: ṣiṣẹ́ lórí
1: òfin
0: tí ò dẹ̀ látàkù ọmọ ìlọ́lọ́ ti ra mọ́tò
1: fún àwọn
0: ọmọ kan náà ló ń ralé
1: kú
0: ọ méjèèjì wá
1: ká
0: gba ẹ̀rí wọn papọ̀ ká wa máa rándọ̀ lọ mú rọrẹ má jẹmú ẹ sílẹ̀
1: gbogbo
0: ẹ bá ń gbọ́ ètò
1: yìí
0: ní ìbẹ̀rẹ̀ oṣù
1: gbogbo
0: ala máa ń ṣe ọrẹ má jẹmú
1: ogun
0: ò ní borí ẹ
1: ẹnjíníà.
2: Odupe lowo Olorun baba Olorun omo Olorun emi mimo oruko mi ni adua gbe mi mo wa lati ilu Eko I mo pe nijo ti mo ma mo pe baba n gbadura lori radio igba yen wa se bo yen se bi en ti se ti pe o omo mi wa le odun lo te set mi la ba gbu re mo sa gbadura Olorun sa pe ki adua mi mo gba lori radio eyin gba na mo tun ti wa bi o wa dupe lowo Olorun alaye pe ni osun to lo Olorun Olorun ra ka kan femi na idi
3: hallelujah. Our mom is thanking God for buying her a brand new car. Praise the name of the Lord.
0: Mama tiraka
3: beni o
0: moto no ni pa yin.
3: Amen.
0: E mo rogolo.
3: Amen.
0: In Jesus name.
3: Amen.
0: Can we just celebrate this girl?
3: E ja se ajoyo Olorun wa yi.
4: Ora yi ti de didi.
5: O ti de didi Olorun o.

0: ojo se apoko number 1 ninu osu yi number 2 ninu ose yi ena wo si ni gbogbo se to ma se ni osu yi ibuku lo ma ja si
1: amen
0: ibuku ni fun ni ile
1: amen
0: to ba n jade ibuku ni fun o
1: amen
0: ibuku ni fun mo inu re
1: amen
0: ibuku ni fun ise re
1: amen
0: ibuku ni fun aye re
1: amen
0: ibuku ni fun aya re
1: amen
0: ibuku ni fun oko re
1: amen
0: ibuku ni wa ja si
1: amen
0: gbogbo eyan ajo re laye yo ja si ibuku
1: amen
0: gbogbo ibi ti owo ja adua e ba de kiki ko samene loruko jesu wa ni testimony
1: amen
0: o da osu osu ifani
1: amen
0: osu owo ni
1: amen
0: osu iranlowo
1: amen
0: osu ogo
1: amen
0: gbogbo orin ajo re olorun apa omo
1: amen
0: o ni subu ara
1: amen
0: o ni subu emi
1: amen
0: alagbeda ko ni gbe oda
1: amen
0: gbese oni wole wa
1: amen
0: iya oni je o
1: amen
0: o ni kandamu
1: amen
0: ise to subu adide pada
1: amen
0: iranlowo agbedide
1: amen
0: Oma agbedide
1: amen
0: ore ma agbedide
1: amen
0: eniyan agbedide
1: amen
0: olowo agbedide
1: amen
0: olona agbedide
1: amen
0: tori waarin wa pade alaanu
1: amen
0: waarin wa pade olore
1: amen
0: mo lo ma pade alaanu
1: amen
0: mo lo ma pade olore
1: amen
0: okunrin ma saanu e
1: amen
0: obirin ma saanu e
1: amen
0: anu ma ba ogbe
1: amen
0: oju era yi oka
1: amen
0: anu ma yi oka
1: amen
0: okunrin ma bale
1: amen
0: iran lowo ko yi oka
1: amen
0: awon okunrin alagba ma yoka
1: amen
0: won ran lowo
1: amen
0: bi to ti subu wa gbe odide
1: amen
0: won gbe odide
1: amen
0: won wi kan won yi ni oni ojo monday loruko jesu ko fara onu aye
1: amen
0: wa mo eriwa
1: amen
0: wa mo eriwa
1: amen
0: wa mo eriwa
1: amen
0: wa mo eriwa
1: amen
0: wa mo eriwa
1: amen
0: gbogbo eni ba gbo mi ni social media to ba share loruko jesu o ti ra anu gba
1: amen
0: o ti ra anu gba
1: amen
0: gbogbo e ko jade
1: amen
0: lo se bi oba
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: oruko mi yi pada apostle ati woli SMO Mustafa JP baba se bi oba lati jo sire kagode church land of reality toluju awa ni baremo idiogi airport area ni ibadan loruko jesu ara anu gba
1: amen
0: gbogbo lati mo yi pe ni ojo monday bayi ama bless awon eyan number 1 o tun wa ja si ojo bethsaida ti o pari oni ni ojo keta bethsaida e gbo mi sa niru ayajo oni a gbodo wu awon eyan niran rara a gbodo fun o ni ebun ojurere ojurere gbodo yi oka o de gbodo ra anu gba loruko jesu o ma ra anu gba
1: amen
0: to ba de ore meji agugu sọpọ lọ sí ẹbí ọba wa ti ń bá ọkọ òfin ńbẹ ìsinmi ní ṣe pàtàkì gbogbo branches wa pátá láti ṣe bethsaida lórúkọ jésù wa ríre gbà sọpọ mo máa ríre gbà sọpọ
1: máa
0: rà ànú gbà sọpọ máa rógolo mo ń gba ọ̀pọ̀lọpọ̀ messages pé àdírẹ́sì mi tí mo wà bí tíọ́chì wa wà ń bẹ́ẹ̀ mi ò wọ́n mo ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lágbára náà before next week ẹ máa gbọ́ ní agbègbè tí ẹ bá wà lórúkọ jésù wa rógo ẹnu sọpọ mo máa rógolo sọpọ mo máa rógolo mo gbàgbé tí ìparí oṣù bá ti dé báyìí last friday ló fún àpẹẹrẹ àti máa pàdé ìpàdé agbára ni tí iṣẹ́ àmì àti ìyanu ti máa ń ṣẹlẹ̀ ní power line tó sùn yìí máa mí sí ẹ tó bá rí àyè lọ ní oṣù tó kọjá oṣù tá a mú yìí máa mí sí ẹ o fi sọ́kàn gbé ìgbésẹ̀ lé lórí lórúkọ jésù wà rà ànú gbà sọpọ mo máa rà ànú gbà sọpọ mo máa rà ànú gbà in the name of jesus now omi tá a gbàdúrà sí àwọn kan ọ̀rọ̀ ayé lọ church bí tán wà ó jìnnà ṣé omi tiẹ̀ sá wà lọ́wọ́ ẹ omi tá a yà sí mímọ́ lọ́jọ́ saturday on the 1 ẹ má ti wò tán o àdúrà sí lọ lórí ẹ o a ti gbàdúrà sí lónìí ó di on the 6th kí n tó parí ẹ but òní lọ́jọ́ kẹta tí a máa fi òwò sínú ẹ tó bá dagun mẹ́jọ ní àṣálẹ́ a pàdé ní social media lágbára ọlọ́run láago mẹ́jọ nigeria time lórí facebook lórí youtube a pàdé ńbẹ àti lórí tiktok lórúkọ jésù wàrà ànúgbà
1: amen
0: mo ní wara anuba
1: amen
0: na to ba di asale to ba di asale akase abua wa ta fe sisi omi yen e te wo si mi o ti ra anuba
1: amen
0: o ti ra anuba
1: amen
0: o ti ra anuba
1: amen
0: in the name of Jesus
1: amen
0: omi atoru e je ko wa nle e gbo nti Jesus se se obirin yen nigba ta ye ti bend you will look ori ketala ese ke wa iko kan lai ke jilati ketala Luke chapter 13 verse 10 to 13 Chloe
2: o si ko ni ninu sinagogu ko ni ojo isimi
0: oh yes
2: sikiyesi obirin ko wa ni be ti o ni emi ailera
0: yes
2: lati odun meje de logun wa
3: hello Lagos
2: and it's your turn
0: yes
2: ti ko le gbe ara re soke bi o ti wu ki o se nigba ti jesu ri o pe si odo
0: yes
2: o wi fun pe obirin yi
0: obirin I saw the titan. Maybe talk be a one year, this is a dare, and get you that up more. What about be a one year now? Or you are doing it?
1: Amen.
0: In the name of Jesus,
1: Amen.
0: Sopolua,
1: Olua,
0: Somidolorine,
1: Somidolorine,
0: Sopolua,
1: Olua,
0: Somidolorine,
1: Somidolorine,
0: in the name of Jesus,
1: Amen.
0: Or you are doing it?
1: Amen.
0: O gloria pe se
1: amen
0: jesu fo wo ka o
1: amen
0: ba ya no re
1: amen
0: ba ya no re
1: amen
0: ba ya no re
1: amen
0: in the name of Jesus
1: amen
0: sori gba ti nkan ba bend to ti wo pe kilo verse to mama to ti be eniyan eniyan o le se oro ara re o ti so fa re kilo re be se fun e o ti so fa won eniyan ko si nkan tan se jesu lo ma tu aye eniyan se nigba to bend bibeli wi pe wo ma yan esan se debi pe o ti bend ki sento le mo o ti bend kilo fa e wo awon agba ti poju ninu aye ta ba ka ese 16 bibeli wi pe oni enti satani ti pon loju lati odun mejidologun amo ye odun ti satani ti pon loju to ti je oni ya o to ran omo lo lewe omo payi lewe ko turi se awon to ri se won ri se gidi omo to ti nawo le lori to ti kawe tan to ti wa nbo won lowo e oju olo sile idana aye nbed ni e oni lo jesu ah pikana yara to ba le fo soke same mi mo bi o wa o emi ori o amo jesu mi wu o oro wu o olorun wu o to ba fo soke to same mo palase gbogbo eru awon agba to bend aye to jo balance pelu awon elegbe loruko jesu eru ye jade jade
1: amen
0: mo palase jade
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so pe mo dominera so pe mo dominera sore maje mu ile ni e te ma san ore ojo Monday e ba mi te owo si waju e te owo si waju olorun mi en ti mo se ni osa ti ni oru mo so won dominira ni ani ominira ni toto gege bi oro yin pe ti omo to ba di so wa dominira a dominira ni e gbogbo eyi te wa ninu gbese gbogbo eyi te nbe ni gbese te ti ri ifani atu osile kuro nu gbese re aware ifa lati oke sinu aye re loruko jesus oya gba ya no re
1: amen
0: in the name of Jesus
1: amen
0: we johan ori kejo ese kenede no goji gospel according to saint john verse 8 and verse 36
2: nitori na bi omo ba sayi di ominira
0: ti omo ba sayi
2: di
0: ominira
2: e o di ominira ni toto
0: god e o di ominira
1: amen
0: o di ominira
1: amen
0: o di ominira
1: amen
0: in the name of Jesus sọpẹ mo ti dominera sọpẹ mo ti dominera in the name of Jesus wúra ká gbọ́ èrè méjì tàbí mẹ́ta á gbọ́lera á wà gbàdúrà lé lórí àwọn tó sàn jọ Monday àwọn tó sọ ọrẹ májèmí wọn àwọn tó sàn ọrẹ jọ Monday ẹ yọ wúra ká gbọ́ testimony wọn ẹnìkan sì ń bíbí lánàá pé dáàdì èló lọrẹ májèmí wa tó sùnmọ́ ti sọ fún wa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni kò sùn tó parí mo sọ fún wa pé 6,000 ni mo dẹ̀ tún sọ ní ọjọ́ Monday títí di ọdún 6 ẹ̀ tó bá lè san díẹ̀ díẹ̀ tó bá lè san lẹ́ẹ̀kan sáà make sure pé tọ́ ọ̀ bá san rí ní oṣù ìfà yìí ọ̀ gbọ́dọ̀ san tiẹ̀ tori pe won na gboro janfani ifa tolorun fe fi fun o mo roro jade loruko jesus aye ready de
4: amen baba mi se bi oba e ka ro sa o re dada le ji e ku se oluwa oluwa ma so gba yin do tun o mo le ri o lojo monday oruko mi ni esther esther lati ajegunle lona kodun mo le ri mo so re monday ni mo so monday la ro monday ba mo mo ti bere 30,000 lọwọ bro ni kan ti o da mi lohun leyin ti mo so re monday yen ton ko pe wakati kan to pe ni pe owo ti mo bere lojo yen pe ki send account number mo de send account number mo send account number si o send owo yen si mi owo e se owo e se o e se o e ni faya sise ranse e ni fomo sise ranse o olorun se yin larugbo woli o oruko jesu oluwa wa amen
5: Daddy, mi mi ni o ti le yo Oluwa seun Jesus se ni mo to send message lana pe ke ba mi pẹlu epe mo ti se operation Ukraine pe mo tun wa wa ni idubu ile aisan mi si ti po millions ọlọrun ṣaanu àwọn kan ti ẹwà tó ti ń fi bí ṣẹ̀sì mi lò tún wá rówó rògbò lánàá $500 tó kó lákáǹtì mi lọ sọ mo ṣàpé pé olúwa èyí máa ń bà ní láti sọ testimony torí tí mo bá sọ testimony mi tí mo wà tí bá jésù sọ pọ́lọ́ ń ṣe báyìí fún mi èyí máa ń bà ní àti ṣe àtẹ̀stimony ṣùgbọ́n mo ti pray dáadáa mo mọ̀ pé yẹ́ ò ní rí kò ní rí dáàbò lágbára ọlọ́run rí yẹn tẹ̀síwájú mo san $500 lónìí ọlọ́run sì fún mi ní $200,000 mo ń jí báyìí ní mo rí anat àti ọmọ ọdúnmọ́ ẹni tó ṣe náà ní ló sẹ́ẹ̀dẹ̀ ẹni ọlọ́run ló kú tó ní ìpètè ọjọ́ kan tí mo pe ọ̀rẹ́ nìkan tí mo sì tún mo ní kó wá bù mí ó lóun lè bù mí lówó ṣe bẹ́ẹ̀ gbé yín lówó ó ló ti try fún mi ṣó ti fún yín 50 million ṣó ti fún 100 million àmọ́ ní kì í ṣe mi nìkan èmi sì ronú tètè nígbà mi mo máa dẹ̀ láàrin gbogbo ẹ̀ so mo ṣe àgbé ìrànlọ́wọ́ pé gbogbo ogun ti tó gbèsè tó ti pọ̀ bad ó ti ń lọ bí some days now àti ẹ̀kọ́kọ́ kà ó di bíi 3 days gbogbo ipa ti gbọ́ voice news mi tó ń pè wọ́n wà wí mo ṣáà ń pè mo ṣáà ń pè àná ìmọ̀ nílòótọ́ olúwa mo ti ń san ọrẹ tó jù bẹ́ẹ̀ lọ́gbọ́n tó kù lákàǹtì bìrì fi sílẹ̀ parí fún mi mo gbà lálẹ́ àrùn ní ibi pé aago mẹ́jọ níyàjú láàárọ̀ ìwé ìpè pẹ̀lú ìnira pé oògùn àti gbèsè wà rí àmẹ́t dúpẹ́ ọlọ́run ṣe bí ọgbà ìrì àlóńsẹ̀ náà ìdòbù ọmọ òun tọrọ nǹkan ló ń bá mi dípò tó àgbàdá ìlú àìsàn operation mọ̀kànlá wọn ti ní àwọn lọ́tọ̀ọ̀tọ̀ wọn sọ fún mi pé wàá fowó rà láàfin àdì ṣùgbọ́n mo gbàgbọ́ pé pẹ̀lú rẹ̀ ọ̀fẹ́ ọlọ́run mo gbogbo ọ̀nà ṣíṣe ṣé bàbá mi arúgbó òwò yìí ló lọ́wọ́ ṣe yí o ogun ológun ìníṣẹ́ sórí ayé yín àti ìdílé yín lórúkọ jésù ẹ bá wa jìnà ẹkọ adélé ológbò ìṣúná dúpẹ́ sí àgbọn mi ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ thank you sir kò sí owó tán ní ká san tí mi kì í san gbogbo bàtà ẹ fi ń fún àwọn èèyàn lówó 500,000 gbogbo ẹ̀ ní oríṣẹ́ ń torí ẹ̀ màánù máa ṣe jù bẹ́ẹ̀ lọ gan bó o ṣe bá wà lọ́wọ́ púpọ̀ ọlọ́run ó ṣe àṣàánú mi èrò ọ̀fẹ́ kristi náà mo fi mí ẹlòmí ìwọ tíátà jẹ kan lọ ṣùgbọ́n ọlọ́run ṣàánú fún mi ó ti pín mọ́kànlá mo sì gbàgbọ́ pé ọlọ́run ti máa fún mi síbi tó kù sí ọlọ́run fún mi ní ìwòsàn yóò dẹ̀ fún mi ní financial bridge ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ sá thank you sir bá mi kí wọ́n bá mi ọ̀tọ̀ mi kú mi ṣe.
6: Hello sir káàárọ̀ o mo ti lẹ́rìí èmi náà ti lẹ́rìí o ọlọ́run ṣe bí ọba ti fún mi lẹ́rìí o ní bí oṣù kélòó náà ká tó ṣe ilé yá ní oṣù karùn-ún tẹni ká fi áńkì sínú omi tá a fi sínú ẹ̀ tẹni ká yọ síta mo dẹ̀ ti wá ó ti wá pẹ́ ó ti wá pẹ́ mi ò yọ áńkì yẹn mo kàn rántí ńjọ́ kan ni ọkàn mi síbẹ̀ mo yọ nìyẹn mo ṣáà gé fáwọn ọmọ mi èmi náà gé mo lọ fún wẹ̀ lálẹ́ ẹjọ́ yẹn nígbà tó máa díjọ́ kejì báyìí bí mo 25,000 ṣe wọlé sórí àkáǹtì mi nìyẹn tí mi ìwé tó sẹ́ǹdì ẹ̀ tí mo dẹ̀ ń wọ́wọ́ ti fẹ́ fara jọ ọdún tẹ́lẹ̀ mo yín náà mo ṣe bí ọba olúwa ṣe níjọ monday náà ni 20 dáàdì tẹ́tún ní kí ká fọwọ́ ká kóre mọ́ra ká sọ pé a ti gbà láti ẹnìkan wá mo fẹ́ fún 3,000 ko de sowo kankan lo mi njo yen njo Monday on the 20th mo se wa won pa sowo kankan lo mi e de duro ni duro ko fi ota mi se si ni mo sa lo gba 10,000 yen mo sa lo fun ko sowo kankan lo mi sa njo Olorun se bi oba ko pe ti ma wo message yen ko se wole ni 25,000 ti mi tun ma to send die si mi Olorun se bi oba mo dupe o mo layo mo yin logo mo se yin lo ba o Oluwa ese o Olorun se bi oba se o mi na leri o daddy ese o ifami ona yin o ni gbe loruko Jesu e ko wa je pe o Olorun se bi oba se o ese gan daddy thank you sir o da bo sir
0: ah anu Olorun atoju rere e ko wo nu aye re so mo nkan tan pe ni ifa o gbe ne ka mo ifa o re ma je bolusun
2: emi ni are wa sis Olorun baba se bi oba o se mewa ninu aye mi mo ti fe jeri ti pe ameru baba la wa awon ti won pe ka se won ma ko wa girigiri won o ni je ka wole mo wa nti mama se bi oba wa se fun mi lenu jo meta yi o ni agbara la koko baba se bi oba e ka ka sele mo so ko wa ba baba igba na ni won se igba wole mo wa ba won ni ki ma wori gbogbo ni sise gbogbo esa ara mi ya nkan ko se mi mo nigba ti won wa nkin owo awon ti mo se POS lodo won ki ma foro gun ni o tori baba se bi oba o ye ka ma sadua fun wa lojojuma ni eni ti o ti se no reri kosi eni ti o ti se lo reri toro mo si alabara mo re je nigba ti won pin owo awon ti mo se POS lowo won won pe mi won ba ni a iya baba re ma npin owo mo ni o so ntoton ninu aye mi mama ni ma mowo wa mo e ma da wo mo ni ma da se wa ni sawo sort mo ni ma san mo ba ni oguru mo ba fun won lowo mo ba fun emi ti e lo soja bi e se pe mi ni aba ni o ma ni mo je mo ni ogun awon omo yen
7: okay e so re ma je mo yen so
2: re ma je
7: mo wa pe ni pe je
2: anjo awon se wa ra won omo yen school won ti duro won le lo si school ma ni asin se POS awon meji gba ti mo gba owo ni mo se gba owo mi ti idele ti a fi n pe mi mo ni e ma wori se bi baba mi lo se mi laanu mi o ranu gba nibi kankan aaru ni mo n gba eyin naa je n de bi a se de eni kini 150 eni keji 150 50,000 mo san fun baba a send esi baba loju ese pe o da mewa nu emi naa mo 150
7: da mewa 500,000
2: mo su yo
7: awon ma ni mo ma ina wa si bi ko no
8: your hands to the place
7: na wa si bi
8: your hands to the altar
7: baba ya mi se
8: o se mi
7: o su ka au
8: baba le bo
7: ti re e gbe di olori e ti wo le le sa e Olorun se be ba to su ka au lori e
8: se be ba ti ki we ni to ba ti ko ni Jesus
7: ni mama mo gbo
2: igba ta pin owo yen a n ba lọ n wa ṣọọṣì n ṣe gbẹgẹ bó ṣe yẹ kí n ṣe àwọn kọ̀ọ̀kan mọ̀ mí ń bí torí dínà mọ̀ ń wá ó wá ṣẹlẹ̀ pé mo lọ sọ́jà mo ń bọ̀ mo kàn ń gbọ́ pà lẹ́yìn mi ìmọ̀ nǹkan mo wá ń gbọ̀n báyìí èmi sì máa di ogún lọ ni bí n bá lọ sọ́jà máa ń tu ọ wà òróró ọ wà omi ọ wà
7: lórí mi
2: àìmọye àwọn èèyàn wọ́n mọ̀ mí ń bí tí a bá rán mi lómi bí wọn ò rán mi inú gbá mi ní ti mo fún wọn bí ẹ gbà nti n bu emi naa sanu
7: yi. kilo sẹlẹ mama.
2: bí ẹsẹ bọ́sà ṣe gbá mi pa mo sá wọ mo fi omi mo mu mi mo mọ òróró mo ṣe gbogbo ẹ ara mi ṣe díẹ gbà tí mo délé ọkàn mi sọnù mo wá wo kàlẹ́ndà bàbá àti mọ́mì mo ní ẹgbà mi ilé dojú kogun ìmọ̀ ṣé ń wà kú ni mo sá jarapo rarapo mo lọ wẹ̀ mo fòróró mo gbómi kaná mo tòróró sínú omi mo lọ wẹ̀ mo ṣe wẹ̀ mo ṣe wá sùn mo ní ikú lọ́kàn bí mo ṣe ronú mo ní ikú lọ́kàn bí mo ṣe rí màmá ṣe bí ọba nu wọ́n ní kẹ́kẹ́ ṣekú lọ́kàn lọ́rùn ẹni ṣekú lọ́kàn bí mo ṣe tají wìrìwìrìwìrì bí mo ṣe dìde gbọ́n ìkẹ́kọ̀ọ́ mo mímọ́ ní ẹsẹ̀ ni ṣekú lọ́kàn sí ò lè gbàdúrà ni bí mo ṣe dìde nu ọkàn gbómi ọkàn gbóròró bá fi sí gbogbo ara mi bàmú wá sọ pé ẹ̀rí yìí ò ṣe é má jẹ́ o
0: àánú ọlọ́run àtọ́jú rere ẹ̀ kó wọnú ayé rẹ̀ mi ì máa ń tí ẹ̀tọ́ ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ o mi ò mú owó gbogbo kó gbàdúrà wàá pariwo ìgbà mẹ́ta la gbàdúrà yẹn wàá pariwo sọ pé jésù olúwo
1: jésù olúwo
0: jésù olúwo
1: jésù olúwo
0: ẹgbẹ́ ìrànlọ́wọ́ dìde fún mi
1: ẹgbẹ́ ìrànlọ́wọ́ dìde fún mi.
0: oya dua
1: oruko jesu oruko jesu emi ma o
0: aje bora kadika boda galase eke de huda boda daka to ke kewure bibu zaya grada brena ya kubi huda kawabe shaba ya ha yeba fada jesu onu wawa na wawa soke sopalori ifa efa mumi lori onuwa efa ifaire fumi kemi ne ori okegun oya dua
1: oruko jesu oruko jesu emi ni mo
0: ari da ni ba ko da ba ramaleja afi kuri made kia ram beta hun
1: Agbara
0: to ba lo fe di mi lowo ti o wa to je ori towo se o ya jade
1: amen
0: ninu ipo esa o ya dide
1: amen
0: anu gbe oride
1: amen
0: ni ona se ori to ti da duo lati oni lo won le da duo mo
1: amen
0: mo ni won le da duo mo
1: amen
0: wa ran na lo
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: bo so fun ala na pe awon mo lo ta fe jo lo Jerusalem mo ni ma tun fun wa ni number yin le ni loruko jesu o mari anuba
1: amen
0: ko awon number na sile 070 4178 0219 bole kan si 070 4178 0219 ekeji 080 25 24 9280 bole kan si 080 25 24 9280 awon to fe lo Jerusalem eyin ke pe number yin loruko Jesu wara anugba
1: amen
0: mo ni wara anugba
1: amen
0: mo ni wara anugba
1: amen
0: ko akan number won sile 30 32 67 02 85 Mustafa Solomon Moses on ni lo ma gbeja ni ni First Bank loruko Jesu wa ran nugba
1: amen
0: ekeji 20 46 51 28 80 nigba keji 20 46 51 28 80 Seed of Christ Golden Church ni ma gbeja ni ni First Bank loruko Jesu aye ra dide
1: amen
0: so pe aye mi adide
1: aye mi adide
0: so pe aye mi adide
1: aye mi adide
0: in the name of Jesus
1: amen
0: so ore ma je mu e ti o sun oni owo to ba bi san ni o ni owo to ba bi san iwo gba mi ko wa san iwo na gbodo ri ifa yen mo ba olorun soro lori e mo de mo ni pe o su to wa yi o ku o gboro gbe ni inira mo ogboro gbe ni igbadun ati irorun in the name of Jesus
1: amen
0: en awo yin sibi mo gbadura mo se didi owo eye pelu ibuku olorun ati anu e mo se didi owo e pelu ojurere mo se didi owo e pelu ogu olorun nje tori na mo wa connect ye pelu awon to ma fa soke ta mo ko jeya loruko Jesu o ya lo pade won
1: amen
0: in the name of Jesus
1: amen
0: na wa si bi sa ani mo gbadura gbogbo ti o ba fi owo yen le lose yi o ma pe o
1: amen
0: gbogbo to ba fi owo yen le ni osu o ma pe o
1: amen
0: loruko Jesu o ma ra anugba
1: amen
0: mo bless o mi yen mo ra se anu atojure sinu e o ya gba iyanu re
1: amen
0: ororo to ma fi anu e ti ara e ni ojo Monday orun ko ya ti mo.
9: Welcome to the Jordan Knight Show.
0: Ma pade oju ere ora adugba mo mu eri e wa
1: ase
0: Olorun mu be ko le yi pada Jesus Oluwa wa
1: amen
0: gbo lojo bi oni oni wedding anniversary mo gbadura fun yin ojo ayo le je fun yin ayo re o ya ko kale loruko Jesus
1: amen
0: mo da yo lu aye re ati gbeyawo re mo da ola ati ogo ati ase ogo sinu aye ati gbeyawo re loruko Jesus ti nsa ti o ya ko wonu aye e
1: amen
0: wa rogo elu
1: amen
0: aye adide
1: amen
0: in the name of Jesus
1: amen
0: dem gbadura fun won celebrant
10: alagba okanla won ni Port Harcourt happy birthday to you
0: person one si o meyen lo ni ko to jade loruko Jesus wa ra nugba
1: amen
0: ma me koju se nikan fi da loju.

ojúmọ́ ti mọ́ ojúmọ́ rẹ ló mọ́ wa lónìí adúpẹ́ lọ́wọ́ ọba dáni wáyé ọlọ́run ọba mi àrí ìró àlá ń dúró ti wá kò fi wálẹ̀ ó ń pa wá mọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú ọ̀pọ̀ ìjì ló jà ìjẹ́ ayé ò gbé wá adúpẹ́ lọ́wọ́ elédùmarè òun náà lọ́pẹ́ wá tọ́ sí kò sẹ́lòmíì tá a lè fún ohun tá à ń ṣe lílọ bíbọ̀ wa ìdáwọ́lé wa bí ò sí lẹ́yìn wa ta lò ràn lọ́wọ́ ojúmọ́ rẹ lónìí o mú kí wa ní gbogbo tẹ̀tí láǹfààní láti máa gbọ́ ìkànnì alálùbáríkà yìí jordan 105.5 fm tá a wà ní ojúlé kejìlá sí ìkẹrìnlá musiba ọ̀rọ̀ àṣàfà street off àgbẹ̀ road abúlé ẹ̀gbá nílùú èkó ń dàbí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe mú kí wa ká àbọ̀ sórí ọ̀túnúwé ìròyìn tòní ọjọ́ kẹta nínú oṣù kẹjọ tí wa ò ní ta gbogbo tá a bá sì kó jọ

yóò mọ̀ jọra wọn ni lágbára elédùnmarè ọdún 2026 ìrìn àjò yẹn lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn ẹ káàárọ̀ sá ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ mo kí gbogbo wa pátápátá pátá o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa láàárọ̀ yìí kò ní di àmọ́ ǹjẹ́ o mọ̀ wípé pẹjapẹja tó gbé agbọ̀n nẹ́ẹ̀tì rẹ̀ táwọn iléèbó ń pè ní nẹ́ẹ̀tì tó fẹ́ lọ fi kẹja lórí omi ó ní ìgbàgbọ́ wípé inú odò lòun ti lè fi àwọn òun fi kẹja ni ṣùgbọ́n odò nìkan ni ó ṣe atọ́nà bẹ́jẹ́ ó ṣe wọnú àwọn náà gbogbo tá a bá ti ń dáwọ́lé nínú oṣù yìí pẹ̀lú ìgbàgbọ́ wa pé oṣù august yìí yóò sàn wá ẹja ní ìgbàgbọ́ pé ọlọ́run ọba mi lọba tí ń fi gbogbo nǹkan yé ni ọba tí ń dáwọ́ nǹkan tó ń jẹ́ kó máa rọrùn ọlọ́run ni ẹja nígbàgbọ́ nu ọlọ́run náà o ẹja ní ìgbàgbọ́ pé tá a bá ṣe ṣe náà ni ó rí ká sì máa nílò ọkàn wípé ọlọ́run ọba ó wà pẹ̀lú wa torí gbogbo tẹ́ẹ̀dá bá ń ṣe tí ò bá ti fi tọ ọlọ́run sí i kọ́lọ́ má jẹ́ ká ṣe lásán o ìyẹ̀rú ọ̀kíní mi ẹ̀rí olúwagbèmílékè adébáyọ̀ mc ìràwọ̀ yín náà ni àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ bàbá ẹ̀ lóko mo ní kì í ṣe bíi ti gbéraga ohun ọlọ́run ọba mi ló di rẹ̀ wá fákòkò mi ẹ káàárọ̀ sá peter olaniyi ló wà pẹ̀lú mi láàárọ̀ yìí ìròyìn pọ̀ ta kó wá ta láàárọ̀ yìí ṣùgbọ́n àwọn tó ṣe pàtàkì náà là ń bójútó àtàwọn tó bá ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó ní kété tá à ń kàròyìn lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn punch gẹ́gẹ́ bí mo ṣe rí ìròyìn yìí ìdùnnú ni ayọ̀ ni ṣùgbọ́n àdúrà mi náà ni wípé kó rí bẹ́ẹ̀ délẹ̀ látàrí bí ìròyìn náà ṣe jáde tó jẹ́ ìròyìn àgbáyé wọ́n ní owó epo ó ti wálẹ̀ díẹ̀ látàrí ìdúnàdúrà iléetí orílẹ̀-èdè amẹ́ríkà àti iran iléetí wọn ni wọ́n fẹ́ gùn lé wọ́n ní nígbà tí trump sọ pé àwọn fẹ́ ṣe ìdúnàdúrà pẹ̀lú iran wọ́n ní iye owó epo ló já wálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ló ṣubú sí ìdá 5.9% ìyẹn 5.9% òun ni wọ́n ní ó já wálẹ̀ sí téyí sì súnmọ̀ sí pé àwọn tí wọ́n ń ṣe òwò gbígbé ọjà wọlé láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan wọ́n ní owó rẹ̀ ó wálẹ̀ díẹ̀ owó epo ó wálẹ̀ àwọn lọ́jà àwa tá à ń rìnrìn àjò àwa tá a lọ́kọ̀ àwa tá à ń ra epo sínú ẹ̀rọ alùpùpù wa èyí tá a fi ń gbéná wọlé jẹnẹrétọ̀ wọ́n ní yóò rọrùn ṣùgbọ́n àdúrà wa náà ni wípé kí ìdàgbàsókè eléyìí tó ti dé yìí lórí ìdúnàdúrà láàrin orílẹ̀-èdè amẹ́ríkà àti iran kó ṣe kíni kó mọ tẹ̀síwájú kí gbogbo ẹ̀ kó lè wálẹ̀ kó wú ọjà eléyìí tó wọ́n gógó kó lè ṣe kíni kó lè rọrùn fún gbogbo wa ó wà nínú ìwé ìròyìn punch gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ síbẹ̀ láàárọ̀ tòní àwọn àjọ tí wọ́n rí sí ìrìn àjò pàápàá jùlọ ní muritala muhammed international airport nílùú èkó wọ́n ti sọ̀rọ̀ látàrí ìròyìn kan eléyìí tó já ìrìn wípé pápákọ̀ òfurufú muritala muhammed international airport wípé iná ṣe yọ ńbẹ ṣùgbọ́n àwọn àjọ ti sọ̀rọ̀ ìyẹn àwọn àjọ FAAN ìyẹn fan wọ́n ti sọ pé irọ́ ni pé kò sí iná rárá kò sì sí ohun tó jọ́ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ lónìí ọjọ́ ajé ẹ̀ ń bá fẹ́ rìnrìn àjò kan bẹ̀rẹ̀ sí ní wá rìnrìn àjò wọn o gẹ́gẹ́ bí ìròyìn yìí ṣe jẹ́ ohun ìdùnnú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn arìnrìn àjò ìyún náà jáde nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní gẹ́gẹ́ bí àwọn àjọ fan gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé kò sí ohun tó jọ ohun bí iná ní pápákọ̀ òfurufú muritala muhammed international airport ìyún náà wà nínú ìwé ìròyìn punch náà ló taari ẹ̀ta ẹ̀bà níbi fàràǹdà rẹ̀ láàárọ̀ tòní bákan náà ìròyìn eléyìí náà jáde lójú fèrèsé ìwé ìròyìn punch ló ti ń yọjú ó palẹ̀kùn kan dé oṣì kan wọ́n ní àwọn àjọ eléyìí tí wọ́n wà ní ẹ̀ka ti agùnbánirọ̀ òun ni wọ́n ní wọ́n ti gbé òfin tuntun kalẹ̀ fún àwọn agùnbánirọ̀ báyìí o ìyẹn àwọn tó ń bá tún máa wọlé wọ́n ní àwọn agùnbánirọ̀ ohun tí àwọn àjọ nysc tí wọ́n bá wọn sọ ìyẹn òfin tuntun eléyìí tó dè wọ́n eléyìí tí wọ́n sì ṣàlàyé sínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní bẹ́ẹ̀ náà ni wọ́n sì sọ agùnbánirọ̀ ìwé ìròyìn láàárọ̀ ẹ jẹ́ lọ sínú ìwé ìròyìn daily post báwọn náà ṣe sin ní ọ̀nì kínníwín láàárọ̀ yìí wọ́n ní àgbáríjọpọ̀ àwọn ikọ̀ ológun eléyìí tí wọ́n ní wọ́n wá láti ìpínlẹ̀ enugu òun ló jẹ́ wípé wọ́n ti ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní fimú fílẹ̀ báyìí o látàrí àwọn agbébọn eléyìí tí wọ́n ní wọ́n jí èèyàn mẹ́ta gbé ní ilé ìjọsìn eléyìí tó wà ní ìlú kan tí wọ́n pè ní ìnáyí
ni ijoba ibi.

Ọlọ́run ṣàánú òní lọ́jọ́ ajé Monday Ọlọ́run fàjẹ́ bẹ̀ wá wò ìròyìn eléyìí ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ o wọ́n ní nínú ìgbìyànjú láti gba àwọn èèyàn mẹ́sàn kan eléyìí tí àwọn agbésùnmọ̀mí gbé lọ wọ́n gbà wọ́n padà ní ìpínlẹ̀ Zamfara wọ́n ní nínú ìgbìyànjú yìí náà ni ọmọ ogun kan àti ọlọ́pàá kan ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn iléeṣẹ́ ológun ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun ló fi ìdí èyí múlẹ̀ nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi sí ojú òpó X wọn ìyẹn lọ́jọ́ Àìkú ọjọ́ kejì oṣù kẹjọ ọdún tá a wà yìí ọ̀gágun Ọláníyì Ọ̀ṣọ́bà Adelé Adarí lẹ́ka ìkéde Operation Fansan Yamá ó ṣàlàyé nínú àtẹ̀jáde náà pé Sátidé ọjọ́ kínní oṣù kẹjọ ọdún 2026 yìí ni àwọn agbébọn náà gbìyànjú láti yàwọ ibùdó àwọn ológun eléyìí tó wà ní Kanzuwan Danji ní nǹkan bíi aago méjì òru ó ku ogún ìṣẹ́jú ló ní wọ́n yí adé o àmọ́ àwọn ọmọ ológun náà wọ́n kojú wọn gẹ́gẹ́ bí àtẹ̀jáde àwọn ọmọ ológun ṣe ṣàlàyé pé oru làáṣèkà ni àwọn agbésùnmọ̀mí náà fi ṣe àmọ́ àwọn ológun náà wọ́n kò sùn lórí ọ̀rọ̀ wọn o ikọ̀ ológun ẹ̀ka kejì Operation Fansan Yamá darí àwọn ẹ̀ṣọ́ sí ibùdó eléyìí tó wà ní Kasuwan Danji ní ìjọba ìbílẹ̀ Kaura Namoda ní ìpínlẹ̀ Zamfara wọ́n sì dènà àwọn agbésùnmọ̀mí náà láti má wọlé o ṣùgbọ́n wọ́n ní ọlọ́pàá kan àti ọmọ ogun ni wọ́n pàdánù ẹ̀mí wọn ìròyìn yìí náà jáde nínú ìwé ìròyìn punch ẹ̀kúnrẹ́rẹ́ pọ̀ ńbẹ̀ o ṣùgbọ́n jẹ́ ńdókè lọ́n ká lọ polówó ọjà tá a bá padà dé a mọ̀ tẹ̀síwájú ọ̀túnúwé ìròyìn náà lẹ́ ń gbọ́ nìkan ni jordan 105.5 fm à ń bọ̀.

0: ẹ kú bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí ibi tí lékelèké gbé ń fọṣọ ẹyẹ àparò kan ò lè mọ̀bẹ̀ orúkọ mi ni ọmọba adédèjì adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀ mo kí gbogbo ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí a ò ní wáyé asán o kékeré alákan a máa nílé lórí gbogbo wa ni ọlọ́run yóò kọ́lé àkọ́gbé àti ilé àkọ́tà fún àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti iléeṣẹ́ Shefa Homes and Properties ṣùgbọ́n ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín 0806-514-3581 0806-514-3581 tàbí 0912-238-8541 0912-238-8541 àdúrà tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbà ni wípé kí ọlọ́run kọ ilé ayọ̀ fún òun ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ilẹ̀ kò sí ibi tí ó fẹ́ kọ ilé sí o Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UPA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́ ni wọ́n mú ìrọ̀rùn wọnú ilé kíkọ́ àti ilẹ̀ rírà nílẹ̀ yìí ilé iṣẹ́ ti ń bá ní kọ́lé bá ní ralẹ̀ tí wọ́n sì ń bá ní ta ilẹ̀ ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni bí mo bá ti sòótọ́ fún yín ẹ má tún wá irọ́ rebòmíràn mọ́ o àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí Lodge Haven Home tó wà ní Mọ̀rọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́ Landmark ẹ̀ ní Yaba Tech Ẹ̀pẹ́ Campus Lagos State University of Education Michael Tedola College of Education Ẹ̀pẹ́ Resort and Spa ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ nú gbó o kì í ṣe nú omi kódà kì í ṣe nú ìrà rárá bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Lanto Ifọ̀ àwọn landmark ẹ̀ ní Government Science and Technical College Ìlàró Polytechnic Lafarge Cement àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí anílẹ̀ nílùú Ìbàdàn Abẹ́òkúta Mòwe Ìbàfò Ìbẹ̀jùlẹ́kí Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ilẹ̀ tí ẹ bá rà ní iléeṣẹ́ Shefa Homes and Properties wọ́n ní ìfọ̀kànbalẹ̀ kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀ ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó lọ́gán tí ẹ bá ti wá sanwó ni ẹ ó máa bá iṣẹ́ lọ táwọn sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o pábánbárì tó wà ní iléeṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ gbogbo sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra lẹ̀ gbogbo ilẹ̀ wa ló ní sea of o àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà iléeṣẹ́ Shefa Homes and Properties nínú ṣe ìwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdé má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o lára díẹ̀díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o a ó gbà yín ra ilẹ̀ a ó sì máa bá yín kọ́lé lọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ ọ̀nú àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé iléeṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka à ń ṣe land banking investment joint ventures yẹn JV property consultant property management developer building engineering property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀gá nìkan láwùjọ òkúta iléeṣẹ́ Shefa Homes and Properties di gígé àràbà àti gígé àlọ́yè gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí tàbí fún ohun ọ̀sìn ìyẹn agriculture and animal farming ẹ má dààmú jìnà iléeṣẹ́ Shefa Homes and Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa bí oko ò bá jìnà ilá kì í kó o àwa kì í bá wọn hèrà rárá débi pé a hèrà tí ò lọmọ nínú o ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n di onílé dònílẹ̀ lọ́dọ̀ Shefa Homes and Properties ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí 0806-514-3581 lẹ́ẹ̀kan sí 0806-514-3581 WhatsApp wa ní 0912-238-8541 0912-238-8541 head office wa ní 5 Charity Road opposite UBA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́ website wa ni www.shefahomesng.com pẹ̀lú Shefa Homes and Properties ilé kíkọ́ dìrọ̀rùn nílẹ̀ yìí
1: bí orí ẹni bá máa gbé ni a gbé aláwòrán kò ní Shefa Homes and Properties ojúlówó iléeṣẹ́ tó ń fini lọ́kàn balẹ̀ àwọn agbègbè tó dára náà nílẹ̀ sí tí owó rẹ̀ kò ti gani lára àwọn tí wọ́n ti bá wa dò wá ṣíjere pọ̀ ló lè ròyìn Shefa Homes and Properties à ń bá ní ra ilẹ̀ a tún ń bá ní kọ́lé àwọn agbègbè tí a nílẹ̀ sí nìwọ̀nyí o tí owó rẹ̀ kò ti gani lára mọ̀jọ̀ dání ẹ̀pẹ́ pápálántó Ifọ̀ Abẹ́òkúta Ìbàdàn Mòwe Ìbàfò Ìbẹ̀jùlẹ́kí Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ilé wa kì í ṣẹlẹ̀ olóbi o tàbí ilẹ̀ nùra tàbí inú igbó bí agbára bá ti wà láti sán tọ́lẹ̀ kan náà bẹ́ẹ̀ ni àǹfààní niwa lati sodi edie ti o si ma ba se yi lo ko si wahala omo nile ninu e rara o be ko si awuruju olu ile ise Shefa Homeson Properties wa ni number 5 Charity Road opposite UBA Bank oko oba gege leko e le pe won sori 0806 514 3581 0806 514 3581 tabi WhatsApp 0912 238 8541 0912 238 8541 Shefa Homeson Properties ogani ejo
2: Igipo ni gbolo oto ka to fi gi omo gbegbedu Jordan 105.5 FM o ba ni ejo o tunu we iroyin ni ikoni Jordan 105.5 FM o ba le gude

0: ilé náà ni màá fi ṣẹnu mi dédé ṣubí ẹjẹ ká lọ sókè lọ ká lọ ṣojú òpó lẹ 09060033520906003352 náà lójú òpó tẹ fi bá wa dá sí àwọn ìròyìn tá a mú lónìí ọjọ ajé ọjọ kẹta títí wa òníta oṣù kẹjọ tí gbogbo ohun tá a bá kó jọ yóò jọra wọn lágbára ìlédùnmáà ṣùgbọn mò ń bọ ẹjẹ ìdókè lọ. Zero nine zero six thousand three three five two. Tẹ́ bá ti pè wá báwa yí rédíò yín lọ́lẹ̀ ẹ káàárọ̀.
1: Ẹ sì rọ àwọn akójú wá.
0: Ẹ káàárọ̀ sá.
1: Akó ìṣúra náà.
0: Yes sir.
1: Oníbàjẹ́ fọmọ ẹnì kọ̀ọ̀kan wa.
0: Àmì o.
1: A kò ohun yẹn ò lè kalé kí ayé.
0: Àmì sá.
1: Àtàdá ẹlẹ́wọ̀ ẹ̀kọ́ ló sọ̀rọ̀.
0: Ẹ káàbọ̀.
1: Tàbá ti ń sọ̀rọ̀ dá sọ̀rọ̀ lọ Tolosi. Kì í sọ̀rọ̀ àwọn tó pààyàn. Àtàwọn tó kó jẹ nìkan lába sọ. A máa sọ ìdí o máa ṣe aráàlú láǹfààní. Mo fẹ́ ṣí gbogbo àwọn ará Southwest létí àwọn ọmọ Oòdùà. Báǹkì kan wà tí ìjọba àpapọ̀ ṣètò owó jáde. $250 billion ni. Hello.
0: À ń gbọ́ yín.
1: Owó mi sọ jáde láìpẹ́ lẹ́yìn rẹ̀ tó tún máa jáde pẹ̀lú ẹ̀. Kí gbogbo àwọn aláṣẹ ilẹ̀ Oòdùà wa ń bí àtàwọn ọba àtàwọn òjòyè kọ́ kóra jọ pọ̀ kọ́ ké sí. Kọ́ ké sí Managing Director Bank yẹn. Agricultural Bank. Bank of Agricultural ni. Bank of Agricultural ni but Ayo Sotiri. Ni orúkọ ẹni tó head bank manager yẹn. Kọ́ pé kọ́ bá sọ̀rọ̀. Kó má jẹ́ kí tàwọn ọmọ Oòdùà gbé.
0: Ògbé ẹ ṣe.
1: Lion share ni àwa ìran Oòdùà. Má fẹ́ nínú owó yẹn. Kì í ṣe pé kọ́ kàn máa gbogbo owó yẹn fún àwọn àgbẹ̀ lókè ọ̀ya nìkan. Tí gbogbo aláṣẹ ìlú gbọ́ sí ti kọ́ pé Ayo Sotiri oní Managing Director. Kọ́ jẹ́ kí ètò owó tó jọjú kọ́ gbé fún àgbẹ̀ wa ń bí. Gbogbo oúnjẹ ta kún jẹ́ ilẹ̀ Yorùbá ń bí. Gbogbo ọwọ́ ti rọwọ́ bá wa àtòkè ọya àti láàrùn. Oúnjẹ wa náà àjọ oúnjẹ ń bí ni. Kọ́ má jẹ́ kí èèyàn mú wa nílẹ̀ Oòdùà o.
0: Ẹ ṣeun bàbá.
1: Kí gbogbo onílé akayi gbọ́ tí mo sọ yìí. Àtẹnifẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ kó ká kú kọ́ dìde gírí
0: ẹ ṣeun gan baba.
1: ọmọ ogun ṣe ti nbílà ló rẹ díẹ.
0: Ẹ ṣeun.
1: Mo ni Managing Director Bank yẹn.
0: Ẹ ṣeun.
1: Kò jẹ́ bí mo ṣe.
0: Ẹ ṣeun baba.
1: Ojú òní tẹnì kọ̀ọ̀kan wa.
0: Àmì ẹ ṣeun fún àkíyèsí yẹn. Ohun tí yóò ṣe wá láǹfààní náà ẹ ti mọ̀ pé iléeṣẹ́ Jordan FM náà gbogbo wa àǹfààní ó pọ̀ tá à ń jẹ. Hello ẹ káàárọ̀.
2: Hello.
0: Ẹ káàárọ̀.
2: Ẹ tètè gbé.
0: Ó gbére bàbá.
2: Wọn kúkú lè jí ẹgbẹ́ lápá fún wa ṣe tábọ̀ ọ̀sẹ̀ níbẹ̀.
0: Àmì.
2: Àánú láǹfààní pẹ̀lú wa Nàìjíríà oníbàjẹ́. Orúkọ tèmi la yóò bẹ̀rẹ̀ di bàbá àwòrì lómi sọ̀rọ̀. According to the law lòdì sófin tálọ́ba pé ní níwájú ọba pààyàn. Ajínigbé ajínipa. Ajínigbé ajínipa bàbá wọn jí mọ́tò mọ́. Olè náà ti ní jí gbé. Ilé gbogbo tó la wó bẹ́. Ìtorí ilé gbé ẹsẹ̀ mẹ́fà. Ẹsẹ̀ mẹ́fà wọ́n kọ́ pa àwọn lọ. Ó yẹ kó gbà fáwọn kẹ ẹ̀gbọ́n mẹ́la pàtó ẹ̀dúró ẹ̀dúró mẹ́la pàtó ẹ̀gbọ́n. Ẹ jẹ́ bá wa sọ̀rọ̀ ní ìyẹn obìnrin lè wa mọ́tò kí kún sí mọ́ngòrò. Kímúdé kò gbogbo ń nànà rẹ̀ rí rẹ̀. Ìwọ̀n bá nílé ń mọ̀ púpọ̀ wá ní ẹlì bá padà délé ló mọ̀ wà bàbá. Ẹlì bá padà délé ló mọ̀ wà. Mo rí gan alárìíká ni wà. Ó yẹ ṣùgbọ́n bẹ̀rẹ̀ bàbá wa sọ̀rọ̀ rírí ti ṣàgbọ́gbọ́n. Ẹ̀ẹ́dì ẹ̀mí làwọn ẹ̀ tó ní kórópọ̀ ẹ̀ tí gbogbo wa ká máa rọra o.
0: Ẹ̀ṣinwó.
2: Hello sir.
0: Ẹ káàárọ̀ bàbá.
2: Engineer ọ̀.
0: Ẹ present sir.
2: Ọ̀rọ̀ yìí ò ní dojú rú o.
0: Àmì sà.
2: Ẹ kú ìgbìyànjú ẹ̀ ń tètè Nàìjíríà ṣe sí náà níbàjẹ́.
0: Àmì o.
2: Orúkọ mi ni Àpá Ẹ̀rú Ọlọ́run láti Àdìyàn Gas Line.
0: Ẹ káàbọ̀ sà.
2: Ó ti ilé tí mo fẹ́ dá sí ní lórí ọ̀rọ̀ àwọn bísí mọ̀ mí yẹn. Hello.
0: À ń gbọ́ yín sà, gbogbo Nàìjíríà ń gbọ́ yín.
2: Tẹ rí àwọn tí wọ́n ní wọ́n ju wọ́n rẹ̀ yẹn. Wọ́n babalakú ẹ̀tàn ni o tí wọn bá dẹ̀ gbà wọn láàyè tó àwọn náà fara mọ o babalakú ẹ̀tàn ni wọn tàn wọn ni débi wọn tàn wọn ni ẹlẹ́ẹ̀kejì tí ẹ rí àwọn tí wọn ní wọn fẹ́ lọ gba àwọn èèyàn mẹ́ta kan tí èèyàn méjì kú nínú àwọn agbófinró wa yẹn gbọ́ mi irú àwọn yẹn nítorí nígbà tí wọn bá rí wọn mú tó yẹ kí adájọ́ kan tí wọn máa dájọ́ pé kí wọn lọ ẹ̀wọ̀n
1: gbogbo awon to ba ti pa yan fifa na lo ye won ta ba yi ti se ogun ile ti na ijoba ba yi ti se ogun ile ti en to ba ti pa yan kan pa won na ni bo de ri tutu e o
0: to
1: e se wa n ba yin bo adura wa gba
0: ami baba fe ro olon lati adiyan gas line elo e ka ro
2: e ka ro
0: e ka ro sir
2: john la to gba
0: mr john
2: ye o fe so lo ro bishop oyo ona yiko lóòótọ́ àgbà pé nígbà tí president bá ọ̀làyíkàn ṣèpàdé ní bòńkẹ́lẹ́ kò yẹ kí ọ̀làyíkàn náà tún gba orí mọ́wòrán lọ láti lọ máa túṣọ ọkọ̀ tọ́jọ́ sọ ṣùgbọ́n president tí wàá dán wọn níṣẹ́ láti ṣe mo máa ń sọ mo ti sọ ní èdè ìjọ english láàárọ̀ tí wọ́n jókòó kọ́ rora àwọn dáadáa bí àwọn èèyàn bá ti ń pè wọn ṣàkíyèsí kan gbégbé iṣẹ lórí ẹ kíákíá nípa bíbá àwọn aráàlú gangan sọrọ kan gbé bọdì kan dìde bí kọmití kan lọ bá àwọn aráàlú tó wà ní kẹsìkẹsìkẹ sọrọ kọ lè mọ ohun tó ọbẹ torí ó pọsibù bí àwọn tó gbé àwọn tó ilé ṣe pé òótọ ni àwọn tó sẹ tẹ ní wọn tó ní àwọn presidential kìnnìkan ẹ bẹẹ ó pọsibù kan máa sọ òótọ fún wọn. Àwọn gan-an ọ̀dẹ̀ lè mọ bí ìlú ara ṣe ń tàà lù sílẹ̀ economically. Ṣùgbọ́n káwọn náà ń gbé àwọn èèyàn dìde lábẹ́ ilẹ̀ lábẹ́nu àwọn tó súnmọ́ aráàlú wọ́n lè mọ ọjọ́ ọ̀rọ̀ kọ́ dẹ̀ ṣàtúnṣe ẹ̀ nǹkan tó yẹ kó ṣe nìyẹn. Ẹ káàárọ̀.
0: Ẹ ṣeun sir. 09063352 ẹ̀lú ẹ káàárọ̀ ẹ̀ kó ojúmọ́.
2: Ẹ̀lú ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sir. Yes sir.
2: Kò ṣe ni Abdulkari Abdulwasu láti Anabaja.
0: Ẹ káàárọ̀ sir.
2: Bàbá mi níbi tí àwọn agbésùmọ̀mí fẹ́ láwọn káwọ́ kẹwọ́n sọ̀rẹ́ndà bàbá mi ìtẹ̀jẹ́ sẹ̀tánì ni o kọ́mọ́gbà fáwọn pípù yẹn ẹja awoyi ẹ̀ ní tán ti dá lóró wọ́n ti sọ kọ́dá láìláya wọ́n ti sọ ọmọdé aláìlóbìímọ́ wọ́n ti pààyàn lọ ọwọ́ láwọn sọ̀rẹ́ndà irọ́ ni o kọ́mọ́gbà fún wọn o ìkànnì bàbá mi ẹ̀kejì irú ọ̀rọ̀ tí mẹ́tẹ̀ sọ tíjọba ń yọwọ́ ìrànwọ́ kù lọ́dún tí ń bọ̀ bàbá mi ti ń bá sọ pé ìtànjẹ sàtánì ló náà o owó ni máa padà tún wọn o ń sálukú ló mọ tá ń sọ o bá a ṣe é bá a ṣe nìkan tá a gbọ́ rí ẹgbẹ́ lọ bá a ṣe nìkan báyìí ẹ wo ti sálukú sọ náà tó wà bá a ṣe é ìjọba tó wà ní yọwọ́ ẹ̀ kúrò nísìn lọ́dún tí mọ̀ ẹ wo bí tó tún gbé wa lọ tẹ́sọ pé owó ni iná irọ́ náà pa kọ́ lọ kó sanu wa lórí èdè yìí o à ń bá yín bọ̀ mẹ́kúnnù sọ́fà o
0: ẹ ṣeun gan sọ
2: à ń sọ́fà gidi o
0: ẹ ṣeun bá mi 09063352 abala àgbéyẹ̀wò la wà lórí ọ̀tún ní ìròyìn ọjọ́ káàárọ̀ ẹyí rédíò yín lọlẹ̀ o ẹyí rédíò yín yẹn lọlẹ̀.
3: Ẹ̀jẹ̀ mọ́ bínú Mr. Rashid ló ń sọ̀rọ̀
0: láti bò
3: láti Yanapaja.
0: Ẹ̀jẹ̀
3: lórí pépà tẹ kà ń ṣe àwọn kan tàbí pàṣẹ fún Adéṣí láàárọ̀ pé Gọ́fúnà Adélékè ó sọ wípé pé wọ́n jáde kan má jẹ́ kẹ́rù gba àwọn kan dìbò fẹ́
0: oníkan dìbò fún òun lẹ́ẹ̀kan sí.
3: pépà kan sọ láàárọ̀ pé ká jáde ká má jẹ́ kẹ́rù ba àwọn ká dìbò fún ẹni tí ọkàn wọn bá yàn ni pépà kan sọ eléyìí tẹ́yìn tí wọ́n ká ẹ sí èyí tó yàtọ̀.
0: bẹ́ẹ̀ bá ṣe yé wa sí náà la ṣe ń gbé síta.
3: ẹ dákun ẹ jẹ́ kó ẹ jẹ́ pé
0: ìgbọ́n kan tó kọ sínú ìwé ìròyìn lèmi kà síta fún yín yẹn Adélékè rọ àwọn aráàlú kí wọ́n bọ́ ọ̀tá láti dìbò fún òun lẹ́ẹ̀kan sí pẹ̀lú iṣẹ́ takuntakun òun bí a mọ̀ fẹ́ jáde fún nǹkan sìn ìwà jáde ìwà ní kan lọ dìbò fẹ́lò míì ni ohun tó sọ ní ó wà ní ìwé ìròyìn daily post ẹ bá sì mú punch náà ẹyin náà ẹ lọ sórí ẹ̀rọ ayélujára ẹ tẹ punch ẹ bá gbogbo àwọn ìròyìn bẹ́ẹ̀ ẹ lọ ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sọ.
0: Ẹ káàárọ̀. Ẹyí rédíò yín lọlẹ̀.
2: Mo ti yí lọlẹ̀ láyé ìkòkù iṣẹ́ ọlá tanú pẹlẹ.
0: Ẹ káàárọ̀ sọ.
2: Etí táwọn yẹn bá fi gbẹ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀mí náà ti kà mẹ́rin bẹ́ẹ̀ ti ká yìí bẹ́ẹ̀ mo ti rí. Mo ní báyìí láti kà á rò pé orí ìtàn ní kákun máa gbé jáde nínú ìwé ìṣe. So meanwhile kọ́sà jáde pé kẹ́rù má bẹ́ẹ̀ ní bòdì.
0: Bẹ́ẹ̀
2: ìyẹn wà important. Ìyẹn máa roko sọ́dọ̀ ayẹ̀ náà ni.
0: Bẹ́ẹ̀
2: so nípa àwọn ìlú ṣàǹfà ayẹ̀ bó la fẹ́ já sí báyìí.
0: O lágbára báyìí o.
2: Always. Àwọn olú ìjọba tó wà lọ bóyá ìjọba ayé ni bóyá bí ni bóyá sí ni wọ́n ìfọ́n kan fi chess ìlú ẹ̀ dé o. Àdúrà wa gbà o.
0: Àmì o ẹ̀ o lágbára o. Ti ṣàǹfàrà yẹn ti ẹ̀ ń lágbára sí ni kọ́lọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
4: Ẹ káàárọ̀ sọ̀rọ̀ ẹ̀ṣọ́jọ́ mẹ́ta ìgbẹ́lá látàkùn
0: tó.
4: Ọ̀pẹ̀lẹ́.
5: nípa ìwà ni ọdún tí mo ní ẹ náà ni mo fẹ́ dá sí tẹ́lẹ̀ tọ́ láwọn ọjọ́ wọ́lẹ̀ yẹn ó yẹ kọ́ àárẹ̀ tí wọ́n ní ìdíkọ́ bá ti pààyàn rẹ bì ọ̀rọ̀ ju wọ́n sílẹ̀ ìkọ̀kọ́ làǹdà kọ́ àárẹ̀ tí wọ́n kọ́lẹ̀ tí ọ̀rọ̀ láwọn ọlọ́run kọ́ ìṣe ìgbẹ́ pẹ́tọ̀ ẹni ní kí n tó pàtó kí n ṣe ìgbẹ́ lọ́gbẹ̀ àwọn ọ̀yẹ́ gbogbo pé wọn oúnjẹ náà fi ń ṣe wọn fi ń ṣe ìjọ ìpàdé ẹ káwà náà ká múra ẹ ká má ṣọlẹ àwọn ìta tí ta ti ń kọ́lé tá à ń tilé kọ́lé ká tẹ̀pẹ́ àwọn ọ̀pẹ ẹ náà fún oúnjẹ táwọn kan ní ìgbà wo ìwọ wá nígbà náà táwọn náà kan máa ṣàgbẹ ẹ bọ́lẹ̀ sí bẹ́ẹ̀ sí kí wọ́n sì fi wọn. Jáàtì gbèrè yíra ìsí àwọn òkè ọ̀rá tó fi ń ṣe ti nílé wa lórí ìdìgọ́ àwọn gbogbogbò agbára wà wọ́n gbogbo ṣé wọn báyìí ìgbè fánìlì káwọn náà kan máa ṣe fánì ẹ̀rú tó jẹ́ máa pọ̀ ilẹ̀ oníṣẹ́ láwọ̀ níbi wájà pamọ́ tó bẹ́ẹ̀ ti gbé to
0: ìwà
5: ń bá orí bẹ̀
0: ẹ̀ ṣe gbọ́ ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ̀ káàárọ̀ sà
6: ọmọ ìdọ̀ lálátìkọ̀.
0: bàbá ẹ kú ojúmọ́.
6: ẹ pé ètò.
0: ẹ sọ.
6: eré àwọn olóṣèlú ó ní mo tún máa ń sọ fún pé ẹ má tò sẹ́yìn ẹnì kankan nínú wọn ò kúrọ́ ní gbogbo wọn. nígbà tí lẹ́ẹ̀ fẹ́ yọ owó ìrànlọ́wọ́ kó lórí iná ẹ̀dẹ̀ ń sọ fún wa pé ẹ̀yìn ọ̀sọ́kọ́ yìí fẹ́ fowó kún un ibà yọ kó lórí epo kọ́lá ìjìyà ẹ̀ ni. wọ́n ti ẹ̀ jáde ṣé wọ́n lérò pé àwọn ń ṣe fífọ̀ fún wa ni nípasẹ̀ owó ìrànlọ́wọ́ ru ní gbogbo àgbáyé kọ́ lọ dárúkọ kọ́ńtì kan tí kò kì í subsidize nǹkan tàbí kejì oúnjẹ ni àwọn míì ń subsidize. wọ́n wá sọ ẹ̀jẹ̀ pàtàkì fún wa wá ń parọ́ bá wa ń fi ìpín kò ní wọn káwọn aráàlú lọ gbaradì ó máa wọn àkọ́kọ́ nìyẹn tó bá dẹ̀ wọ́n kẹ́ni tó bá wà ó mí nǹkan tó bá wà available a lè má vilẹ̀ èyí tí nǹkan bá wà available tẹ bá ń lò torí kò sí bẹ́ẹ̀ ṣe lè rí jẹnẹrétọ̀ tó ẹ̀ lè fi rí ná ṣùgbọ́n kọ́ yín parọ́ òkúrọ́ ni gbogbo wọn ó máa wọ́n bẹ́ẹ̀ ṣe à káwọn aráàlú gbaradì àǹdẹ̀ yìí tí bọ́lá tinubu ṣe yìí kó má lè rò kó bóyá ọwọ́ òun ti ṣe ìkúgbà kí wọ́n bara lẹ̀ gbogbo nǹkan tó lè rọ aráàlú lọ́rùn tó yẹ pé gbogbo ìṣáná fẹ́ yọ ó dọ̀ zak kókó gbìyànjú kó wà very careful pé ọ̀rọ̀ ti nájà ìbáwọn èèyàn táwọn yìí náà ni wọ́n iṣẹ́ ọmọbẹ o wọ́n iṣẹ́ ọmọbẹ o wọ́n dẹ̀ pẹ́ wo yí àwọn tọ́nà kẹta kí yóò bá jí ọ̀rọ̀ ronú kọ́ kí yóò bá jí kọ́ sọ jí àwọn ẹ̀wọ̀n ọ̀rọ̀ kí wọ́n yìnbọn iṣẹ́ ìrọ̀ gidi wọ́n iṣẹ́ ìrọ̀ tó ní nǹkan kan ṣe fún wa ẹ kú ètò.
0: ẹ ṣeun ṣe gan sa ó lágbára o ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ o.
7: ẹ jọ mo rántí kankan sí ṣe tí ẹ sáré sọ kíákíá.
0: ok sir.
7: ẹ jọ ó gbére kan pàkíyèsí ìjọba ṣé kò ṣeé ṣe ni gbogbo àwọn abí tó fi ń kọ́ ní tó ń ta net ọ̀hún ta ní tó ń ta gbó tó ń ta ìsàgbọ̀n ẹ̀ kíjọba gbófin lé kọ́fíṣe mẹkanẹ́sì fami irú owó ìrànwọ́ àti kọ́ aṣọ lákìní pé kí àwọn náà ní wẹ̀sì bí ká dá oko láàrin ẹpẹtẹ bí mẹkanẹ́sì fami ń tàwọn òkè ọya ó ní àtúnṣe ìfúnná kíjọba gbófin yẹn dìde wá ti rí gbogbo ọ̀rẹ́ kọ́lé
0: ilé là ń kọ àdáko mọ ẹlò ẹ káàárọ.
7: ẹlò ẹ káàárọ mi ìbínú bàbá àbórí ló tọpẹ padà torí lórí ọmọ agbèjìmọ mi yẹlà á níta lọba pinnu lẹyìn iléwájú ọgbà pààyàn tí bá gbé òfin àlomiṣẹ ó yẹ iṣẹ bọrọ pé lè yí ọlọrun lé ọba lẹgbọn ohun ìjọba ló ti tọkàn ẹ iye ìjà tó àtẹyẹ ọwọ irọ ni o ṣàká máa jẹ ni o ẹgbẹ òwò ìlú gbọǹtàn ọwọ olóṣèlú rẹ tó fẹ pa wá ni ká máa rí ìpọkọkọ kò sí títì kò sí iná kò sí omi ẹwu gáàsì ẹwu pẹtrò gbogbo ẹsẹ kan gbélé wa lórí lẹyìn yẹ ọmọ tí ọsùn ẹsẹ mẹfà wọn bá rí pé àwọn ò lè gbà fáwọn kọwé mọ àwọn èébú ṣe gómìnà lẹsẹ yóò lè jẹrán mọ bẹẹ bọjáre.
0: ṣé bàbá lágbára ẹja fún ẹlòmínà láàyè ẹlẹ káàárọ.
7: ẹ káàárọ mc
0: bàbá
7: ṣàlàáfíà
0: adúpẹ́ sà.
7: Ẹ kú wẹliwẹli ojú yìí.
0: Ó lágbára o, a tù wá lára.
7: Ẹ kọ́ tó tóun lọ́ta àárọ̀ o. Inú mi dùn sí ìròyìn tẹ ká fún aláàárọ̀ yìí.
0: Orúkọ yín sà àti
7: fìtẹ́. Ọ̀gbẹ́ni Benjamin láti Ìjú.
0: Ẹ káàbọ̀ sà.
7: Bishop.
0: Ẹ sà.
7: Ìkan ni mo fẹ́ pẹ̀kẹ́ lù nínú ìròyìn tẹ ká oní nípa ti àwọn nípa ti iná. Wọ́n fẹ́ gbọ́n fẹ́ yọ sọ́sì dì next year. Àwọn èèyàn èyí èdè mo lè sọ gbẹ bí ìmọ tèmi tí ìjọba bá nìyọsọ sí ìdíkù lórí iná á ti dáa jù tòótọ iná wá o
8: ṣùgbọ́n àní máa ní ìjákulẹ̀ iná mọ́. Ṣé pé ìgbà tí sọ́sìdì kúrò lórí epo ń fi epo ti di kan tó jẹ́ pé wọ́n fẹ́ẹ́ lè máa gbọ́n láti máa fi wẹ̀ láti máa dànù, ṣùgbọ́n wọ́n lówó. Ṣé bá rántí ayé ìgbà kan, ẹni mọ̀ pé ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ kan làálù nílé epo tá à ń tò, kò sí ìlọ́fíjọ ọmọdé yẹn sìn. Ṣùgbọ́n tí iná náà bá tó bá lè yọ sọ́sìdì kúrò lórí iná, tòótọ́ iná wá, iná wá di méjì èpin ni. Kò ní sí pé iná lọ kí iná wà 24/7 ni throughout a year. Kò ní sí pé iná lọ mọ́. So nǹkan tí mo fẹ́ rí sọ nbẹ̀
0: nìyẹn.
8: Bí àwọn èèyàn máa sọ pé torí pé ìjọba. Tíjọba ti dẹ̀ máa ṣe sọ́sìdì nínú gbogbo nǹkan. Nǹkan yẹn máa wà scarce. Ṣùgbọ́n tí ò bá sí sọ́sìdì yóò máa wà òkè. Ṣé yẹ yíṣà? Ìkejì nípa ti ọ̀rọ̀ báǹkì ti àwọn èèyàn sọ pé owó fún náà ti gbogbo ẹ̀. Àwọn èèyàn wọn lọ́kàn sí ẹrú orí fún kí ni Buhari sọ nígbà kan ó ní Nàìjíríà youth are lazy. Kò parọ́ àwa ò ṣe nǹkan kan nínú ilẹ̀ Yorùbá wa bíbá yóò àṣàgbẹ̀ o. Yahoo 419 ló kù ju gbogbo àwọn ọmọ ń ṣe káàkiri àdúgbò wọn ṣàgbẹ̀. Gbogbo ilẹ̀ ká fi ń kọ́ ẹ́ state oko rí ẹgbẹ́ máa fi ṣe. Ẹ máa fi ń ṣe oko ìjọba náà support. Ṣùgbọ́n tí ìjọba bá fún olówó yẹn ẹni mọ̀ pé mọ́tò ilé náà ló máa ti kọ́. Ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀, àwọn gómìnà wa ká bára wa sọ̀rọ̀. Ṣé iye má jẹ́ kí n máa sọ pé àwọn náà tí àwọn náà ti náà kówó fún àwọn náà ti ń ṣàgbẹ́ ni.
0: Ọ̀dà ẹ ṣeun gan sa.
8: Ṣé o gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ àbáyé bọ̀?
0: Yẹ sà ẹ ṣeun. Ẹjẹ́ àwọn agé pépépé. Ẹ ló ẹ kó ojúmọ́ o.
9: Ẹ
0: káàárọ̀ sà.
9: Orúkọ mi ni Comrade Samuel Mọ́kò láti Àgùdà ní Ṣúrù lórí.
0: Ẹ káàbọ̀ sà.
9: Lórí wọ́n dáríji àwọn kan pé wọ́n láwọn ti ju àwọ̀ ọ̀lẹ̀ yẹn. Ìjọba wa àwọn náà fogun jà wá gẹ́gẹ́ bí máa ń sọ gbogbo ìgbà. Radilan Putin ti Russia ó ní iṣẹ́ àtòun ni láti rán àwọn terrorists láti rán wọn padà sí ọ̀dọ̀ bàbá God. Ó ní iṣẹ́ bàbá God ni kó dáríji wọn. So àwọn èèyàn tó ti pa ṣé èmi bá rí èèyàn tó pa èèyàn mi sì mà wá ní pé mi ò ní èmi gan ní kọ́mìtì kí n padà nù. So ọwọ́ ìjọba ló wà. Wọ́n nídi àwọn èèyàn tí wọ́n fẹ́ lò tó fẹ́ jí àpò tí ìbò 2037 wọ́n nídi èèyàn tó fẹ́ jí gbé. Nígbà tí wọ́n bá dẹ̀ múlò àwọn èèyàn tó dárúkọ wọn náà wà lẹ́wọ̀n. So gbogbo géèmù yẹn la understand. Ọlọ́run á ṣe fún ìlú yìí a máa ní ìjọba. Tó jẹ́ pé kò ní ṣe àbòsí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ṣe.
0: Yes sir, ẹ ṣeun. Ẹ ṣeun gan bàbá. Ẹ ló ẹ káàárọ̀.
9: Ẹ káàárọ̀.
0: Yes ma.
9: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń tó ma.
9: Ẹ káàárọ̀ Dìkínlẹ̀ Adékúnlé láti fẹsọ̀wápọ̀ láǹbẹ.
0: Yes ma.
9: Ṣé rí tí ò bá jẹ́ pé àwọn ìjọba ń lo àwọn bandits ni? Kò yẹ ká tẹ̀ gbọ́ pé wọ́n sọ pé wọ́n dárí jì wọn. Ìrònúpùwàdà wo ni wọ́n ronúpùwàdà? Wọ́n lọ máa ronúpùwàdà lọ́dọ̀ Ọlọ́run. Ṣé ẹni tó ń dún bú ẹ̀ lẹ́wọ̀n ni? Mánì tó ń dún bú ẹ̀ lórí yẹn. Ìyàwó àtọmọ ẹ lè máa gbọ́ pé wọ́n dárí jì àwọn pípọ̀ yẹn kó mọ́. Kínú ẹ̀ dùn sí ìjọba Tinubu. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ gbà wọ́n nínú igbó. Wọ́n ti lò wọ́n fún bàtọ́ fẹ́ lò wọ́n fún. Kò sí ohun tó lè fi dì náà yẹ pé àwọn kọ́nà àwọn lo pípọ̀ yẹn tó bá dárí jì wọ́n. Àwọn ọ̀gá bẹ́ẹ̀ yẹn ò dáa. Ìyàná fi ń jẹ wádẹ́ ọ̀rọ̀ owó iná. Èdòlà àṣà lówó iná kí Tinubu tó dé kó tó dórí oyè. Wọ́n ní wọ́n ṣe bandí. Ṣé owó náà wọ́n ọ̀rẹ́ dí? Àwọn tó sọ pé tó bá wọn á pè wọn. Ṣé bí ó ṣe wọ́n ẹni sì ṣe àárín náà yẹn lò? Ẹ wò ó, àwa la máa jà fúnra wa. Àwọn pípọ̀ yóò pọ̀ gbọ́n ni wọ́n gbọ́n. Àwa la máa jà fúnra wa. Ìgbà kan wà tó jẹ́ pé sílé bàbá délé ni wọ́n dá mi mọ̀. Wọn ò ní gùn ọ̀pọ̀ mi. Mo sọ owó ẹ̀ fún mi nínú ẹgbẹ́ gùn ọ̀pọ̀ mi. Wọ́n bí iyin àbọ̀ rà. Wọ́n gan ọmọ yóò pọ̀ mi wọn. Wọ́n mọ̀ yàtọ̀. Má bí wọ́n ṣé wọ̀ lò rò pọ̀ àbí wọ̀ lò ra wáyà. Àwọn náà fìyà ń jẹ ra wa. Àwọn ni àwọn kan ti ń gbà nísìnyí pé a máa níná. Iná wo lè fẹ́ ní? Wọ́n sọ di 1000 pa kínní kan. Wọ́n ní àní níná. Wọ́n tètè kọ́ fún wọn.
0: Ẹ ṣe gan ma.
9: Ẹ kú ètò ó dà
0: ọ́. O lè agbára ara rẹ. Ẹlú ẹ káàárọ̀.
10: Ẹlú ẹ ṣèrànwọ́.
0: Ẹ káàárọ̀ sà.
10: Ẹ káàárọ̀ ọ̀gbẹ́ni Ọláwálé ló ń sọ̀rọ̀ láti first time.
0: Bàbá.
10: Ẹ kú ẹgbẹ́ mẹ́ta.
0: Ẹ
10: máa ní ìṣọ́ happy new month.
0: Ẹ ṣeun.
11: I don't know, it's very, very important in this Nigeria. I have to take a look at the people.
0: I'm not going to be able to do it.
12: Ọmọ Isamu ẹ̀ ló ń fẹ́ padà láti Àbùdá ní Ṣúrú Rere.
0: Ẹ bá ṣe pápá torí ẹ̀.
12: Yà pé mi ọ̀rọ̀ náà ni mo tún fẹ́ mẹ́nu gbà. Yẹ́bi rí ní tí ìjọba tó bá fẹ́ fowó kun ẹ jẹ́ ká gbà kan fowó kun. Ṣùgbọ́n àwọn náà fúnra ra wọn. Ṣé ó rọrùn ni wọ́n yọ ara wọn kúrò lórí the National Grid? Ṣé ó rọrùn fún wọn ni? Ṣé bí wọ́n ní owó táwọn sọ pọ̀ jù ni? Wọ́n wá fẹ́ di ẹrù yẹn lé àwa lórí
0: àwìnógògì.
12: Àwọn ó yọra kúrò ní National Grid. Odindi ìlú Secretariat orílẹ̀-èdè wọ́n yọra wọn kúrò ń bẹ̀. Wọ́n wá àwọn ń lo sólà. Ọkùnrin gbé gbogbo náà National Grid kọ́ máa gbé lọ, kọ́ máa pòfá sólà fún gbogbo aráàlú.
0: Ó dáa, ẹ ṣeun sá.
12: Ẹ ṣe tí a.
0: Hello.
13: Ẹ̀mí ẹ̀kárọ̀.
0: Ẹ̀kárọ̀ sá.
13: Orúkọ mi ni Àládé Lukman Abinaseré láti Àgbàdo.
0: Ẹ̀kárọ̀ sá.
13: Ẹ̀rí àwọn ìjọba wa ìka ayéyàtọ̀ ọ̀wọ́. Ìka ayéyàtọ̀ ọ̀wọ́. Ṣó lè jọmọ wọn lọ́bẹ lórí àbíyàwó wọn kọ́ wa lọ dárí ju àwọn tó bẹ wọn lórí. Ẹ̀wọ́n fi lọ́dún rẹ̀ wo ni kó tó fi jọmọ làkejì ẹ̀. Jẹ́bí pé wọ́n sì lọ sọ orúkọ àwọn agbésùmọ̀ mi rẹ̀ lẹ́yìn. Wọ́n lọ sanwó ẹ̀yìn fún wọn ṣó ti yé then iná kan ní wọ́n fẹ́ yọsọ sídìí ọ yọsọ sídìí gbogbo ìṣòro wọn náà.
0: Hello, sir.
13: So àwọn òkàjúlù náà ni gbogbo ìṣòro wọn. Ọlọ́run a máa kó wa yọ lọ́wọ́ wọn.
0: Àmì ò ẹ ṣe gbọ́n sá. Ẹ jẹ́ ń fi òkè ẹ ṣe lè rán pé nǹkan sí. Hello, ẹ káàárọ̀.
14: Ẹ káàárọ̀ sá.
0: Yà ẹ káàárọ̀.
14: Àjọba
0: láti túbẹ̀. Àjọba láti túbẹ̀.
14: Ṣé rí àwọn ológun tó ní wọ́n kò fẹ́ tí wọ́n fẹ́ àrí àwọn abáni tí wọ́n fi wọlé pé wọ́n ti kó àwọn iṣẹ́ wọn lẹ̀. Yẹ̀bí àwọn ọ̀rọ̀ ń pa ara àwọn àmì yẹn náà tó ti wọlé. Ẹlẹ́ẹ̀kejì tó lọ inú ọ̀rọ̀ iná ọ̀yọ́ ohun tó wà jẹ́nà máa ṣe ẹ̀bẹ̀rẹ̀ àbẹ̀wò pé kọ́ lọ́n yí ọkàn padà
0: fún àjọ gbogbo èròǹgbà ìjọba ní dáadáa fáwọn aráàlú yóò wá sí ìmúṣẹ ẹ jẹ́ ń fi pé ilé ìgbìfi káṣẹ ńlẹ̀ láàárọ̀ ẹ ló ẹ̀kárọ̀.
15: Ẹ̀yọ́ sà.
0: Ẹ̀kárọ̀ sà.
15: Ayọ̀ látọ̀ lágbàdo.
0: Ẹ káàbọ̀ Mr. Ayọ̀.
15: Ẹjọ́ táwọn yẹn bá ti sọ̀rọ̀ sókè.
16: If don't five FM, Twitter, Jordan 105 FM, Instagram.
15: Sókè sókè kẹ́yọ̀ kan máa gbẹ̀lẹ̀ ọdún méjì. Kò jẹ́ àtàrẹ wọlé ká wọlé.
0: Ẹ ṣeun.
15: Ọ̀rọ̀ tí mo wọ́n tó mọ́ nǹkan yẹn. Ẹ̀wù kọ́lọ̀ dá àwọn ọmọ ẹ̀ sí o. Báyọ̀ péjì náà ni kọ́lọ̀ máa sọ wa. Bẹ́ẹ̀ ni tó sọ ni táwọn sọ. Ìgbọ́dọ̀ àmúyẹ mi wà jẹ́ pé wọ́n á ní orí àmọ́ kéèyàn
0: lọ́rùn
15: ó dẹ̀ dìde lóòótọ́ lójú òru rẹ̀ lọ
0: bí
15: rírí fẹ́síkà ni o tí o kọ́ lọ máa sọ ká má ṣe ẹni tí èmi dájú wa
0: o.
15: Ọ̀rọ̀ àgbà tó wà nínú ọ̀làlágbá olúwa.
0: Àmì ẹ já máa lọ láàárọ̀ ẹ̀ adúpẹ́ pé òkun àní lè gba ìpè kankan mọ́ eré gbogbo tún di lówùúrọ̀ la àtẹ̀mí àtẹ̀yìn náà láti láǹfààní láti gbóhùn ara wà lágbára elédùnmarè a ní gbọ́ ibi sẹ́nì kọ̀ọ̀kan ọwọ́ pàtàkì lọ́wọ́ amójú ọ̀rọ̀ mi láàárọ̀ pétérù olúwa ọmọ pétérù peter ọ̀lànìyè òun náà ló wà pẹ̀lú mi láàárọ̀ ọwọ́ rẹ̀ àmúlẹ̀lẹ̀ akọ̀dùn ní mọ́wọ́ náà dọ́là ló mọ̀ gbà razak adéjàre ọ̀gá wa wọn fi wá lọ́rùn lẹ̀ wọ́n wà pẹ̀lú wa ní gbogbo gbà adúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ jordan 105.5 fm lẹ́kọ̀ọ́ tó fi dá àbújá ọmọọba lánrin johnson ẹ ṣe o àjọṣepọ̀ wọn níbàjẹ́ ẹ rí olúwa gbẹmílẹ́kẹ̀ adébáyọ̀ lórúkọ tèmi MC Rawo yin na re akewe je pidipidi mayegun na so soro ototo loro wan agbalagba omode tin pe gbe baba e loko ere gbogbo tu diago kan lagbara olohun lori eto wa eto yin bo se nlo titi digba na nko laaro e mo yo olorun ba mi science e ko jumo

0: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dù Jordan 105.5 FM ọ̀bàdì ẹjọ́ ètò pọ̀ ńlẹ̀ yìí lóòótọ́ ṣùgbọ́n ara ọ̀tọ̀ lè tó bó ṣe ń lọ. Ilé àkókò ni wọ́n ti ń gbẹ́dò bó bá dé rí òkìtì ẹranko bí ọ̀bọ ò ṣe farawé bó ṣe ń lọ yóò máa wáyé ní ìkànnì Jordan 105.5 FM ní gbogbo ọjọ́ ajé sí ọjọ́ ẹtì Monday to Friday pẹ̀lú aago kan ọ̀sán ètò ìlera àwọn ojú ọjà àwọn ọjà olójoojúmọ́ ilé wa àti ìròyìn ọjà wa lágbo amúlùúdùn ìròyìn eré ìdárayá lágbo òṣèlú ìdílé aláyọ̀ ẹ̀fẹ̀ àwàdà ẹ̀wò àtàtò yọ̀dún lè tó bó ṣe ń lọ ní ìkànnì Jordan 105.5 FM ẹ má dá òtẹ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dángájíá lẹ́ẹ̀ má bá pàdé.
1: This is Jordan.

0: ọmọ pọn ló kó epo ọmọ dùn ló kọ yọ àwọ̀ ló mà tẹ ló kọ mi. Igbó ajá kì í pajá kíkan àgbò kì í pàgbò. Wérewère òbúkọ ń ṣe kankan fún. Ara ní fi ń dá.
1: Ẹ̀mí ló fi ṣèránṣẹ́ mi, àkọ́rí ìran mi, ojú ògo rẹ̀ ni.
0: Àwọn bàbá wa náà tún ní ìran ajá lónìí, gbígbó ìran àgbò lónìí, kíkan ìran adìẹ ní polówó kọlí. Fámílì àwọn olóńgìn ní orúkọ ọ̀fẹ́. Ẹnìkan bí mi pé kí ló olóńgìn ní olóńgbò ní jẹ́bẹ̀.
1: Ẹni tí ò rí mi.
0: Ẹ̀rí Olúwa gbé mi lékè Adébáyọ̀ ló kọ mi.
1: Orí nǹkan ẹni tí ò.
0: MC Ràwọ̀ Èdè Akéwéjẹ́ pèdèpèdè, Máyégun náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ mo dé o.

láìkó ẹ̀gìrì kò sẹ́ni tí yóò fi awọ ẹ̀ ṣe gbẹ̀dú egun tí ó ṣe bí lébe òsì àbí ẹ̀yìn ọmọ ọ̀jẹ̀ ṣe mo parọ́ ọmọ ọ̀jẹ̀ làwa náà ìdílé táwa náà ti jáde ìdílé egun ni àgbà ọ̀jẹ̀ ni mí èmi tí mi ìṣàwó tí mo mú létí gbòòrò kí n lè gbóhùn orò afẹ́fẹ́lẹ́lẹ́ máa gbóhùn mi règbèrè òkun ẹ̀fúfù lẹ̀lẹ́ máa gbóhùn mi règbèrè ọ̀sà lọ́sàn-án tòní tọ́pẹ́ àlàbí ni mo fi wọlé yes and amen.

0: wàhálà tẹ́dàá ń ṣe pọ̀.
1: Òrìṣà Ọlọ́run.
0: Àdà àdà àlà àlà àlù àlù.
1: Bí òun ẹni tí ò lè.
0: Forí gbági forí gbọ́pẹ̀.
1: Ẹni tí ò rí mi, òrìṣà Ọlọ́run.
0: Ó tó di pọ́ ọmọkùnrin àkàwọ́ àlàágùn. Ẹni máa ga ẹsẹ̀ àágùn.
1: Ẹni tí orí ṣe Ọlọ́run. Ẹni tí orí wọ̀ pa.
0: Lọ́sàn tò ní mi ò ní fàágùn.
1: Tí orí mi yé orí nǹkan.
0: Bọ́rùn mi làbá bá gbọ́n mi règún kó orúkọ rẹ̀ ó tó máa rinlẹ̀ dòní. Wọ́n ṣiṣẹ́ ni. Ògolúkòzó àyàrá náà. Ayé àsọdọ̀ èmi àtàwọn olólùfẹ́ mi ọ̀dọ̀ àwọn ọ̀tá wa ni orí lọ ṣiṣẹ́. Kó tó lókìkí kó tó débi tó dé táyé ń pariwo ẹ̀ lónìí ó ṣiṣẹ́ ni.
1: Ayé àtọ̀run là mí yẹ.
0: Ògún lákàyé.
1: Àmì ọ̀rọ̀ rẹ̀.
0: Ọba rin.
1: Máa wà.
0: God of Iron. Ó ṣiṣẹ́ ni òkìkí ẹ̀ fi ń kàn dòní.
1: Àṣàmì Ọlọ́run ló ṣe o.
0: Ọdún ṣẹ̀ǹgẹ̀ ṣe olóyè ayùn. Nígbà tán wà láyé tán ń jẹ́ èèyàn wọ́n tó dẹbọra. Wọ́n tó di irúmọlẹ̀ tí gbogbo ayé ń pè.
1: Wọ́n
0: ṣiṣẹ́ ni o.
1: Ànábíwá
0: Muhammad Sallallahu Alaihi Wasallam. Nígbà tí bàbá wà láyé. Ó ṣiṣẹ́ kárakára láti lè jẹ́ kí ẹ̀sìn Islam kó dúró rè.
1: Òun
0: ló di ẹni táyé ń pè lọ́tún lọ́sì tán ti pasẹ̀ rẹ̀ gba nǹkan lọ́wọ́ Elédùà. Jésù ọmọ Màríà ṣàánú fún mi. Kì í ṣe bí kékeré ló ti bẹ̀rẹ̀.
1: Kì
0: í sì ń ṣe bí ńlá ló ti bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ láti ibi tí ò ti ní nǹkan rárá. Ẹ wò ó lónìí. Ẹ wo àwọn èèyàn ogunlọ́gọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti pasẹ̀ Jésù tí wọ́n ti pasẹ̀ rẹ̀ ṣiṣẹ́ ìyanu. Táwọn náà ti pasẹ̀ rẹ̀ ní nǹkan nu ayé. Ìwọ ń kọ́ kí ló ń ṣe é lẹ̀. 200 years to this time. Tó o bá lọ tán. Báwọn ìran tó ń bọ̀. Ṣé orúkọ yẹn ò ní parẹ́. Ìmọ̀yọdún tí Jésù ti kú. Ìmọ̀yọdún tànàbì ti kú. Iṣẹ́ rẹ̀ ò ní parẹ́. Àbíra rẹ̀ léèrè.
1: Ó ṣe mí dàbí òun. Ó pín mi ní ìpín tí kò jọ tẹ́nì kejì. Mi ò lálẹ́ wù.
0: Ọ̀tọ̀ọ̀tọ̀ ló fún. Ó fún mi ní kò yá mi. Ọlọ́run ló fún mi èèyàn kọ́. Àrà tó hùn ló ń fi mí dá.
1: Wọ́n dá mi yóò sún mi ní re.
0: Àwọn tó ń mọ value ẹ̀. Wọ́n mọ̀ wúlò ẹ̀. Wọ́n ń jẹ́ wọ́n ńlá. Wọ́n ní MC Rawọ́ tó ti dé sórí ètò. Ọmọ wa ni èèyàn wa ni ọ̀rẹ́ wa ni àbúrò wa ni ọkọ wa ni. Boyfriend. Wọ́n kó mi jẹ lókè òkun àti nílẹ̀ yìí.

verse ọ̀tọ̀ arákùnrin kan. Àmì àti gòkè, àmì àti bọ́lọ́. Arákùnrin yìí. Àmì àti dẹ́ni ńlá. Fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ìtàn yẹn. Máa tún padà sọ́dọ̀ àti Tọ́pẹ́ Alábí, mo ń gbádùn ẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ Tọ́pẹ́ Alábí.

0: arákùnrin yìí ṣiṣẹ́ ó múṣẹ́ ẹ̀ lókùnkúndùn ó fẹ́ràn iṣẹ́ ẹ̀ dáadáa ṣùgbọ́n nǹkan ò jọra wọn. Àti jẹ àti mú nira fún ọ̀tá rẹ̀. Tọ́ bá ní nǹkan le kokoko kódà ó jojo ẹja lọ. Ṣiṣẹ́ ṣiṣẹ́ rẹ̀ wá dàbí ọ̀lẹ́. Àwọn ẹbí sá fún ọ̀rẹ́ jìnà sí torí kò lówó lọ́wọ́. Ó dẹ̀ ń ṣiṣẹ́ kì í ṣe pé kò níṣẹ́ lọ́wọ́. Báwọn èèyàn kọ bí ara sọ́dọ̀ ẹ̀ ṣàdédé náà ló dédé ṣẹlẹ̀ ó kì í ṣe pé bó ṣe bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nù. Nǹkan bẹ̀rẹ̀ sí ní yídà olójì kejì ká má bàa sọ nǹkan míì lórí ètò lọ́sàn-án yìí. Kò wá yé òun gan mọ́ wù pé ẹ gbà mí. Kí ló ṣẹlẹ̀ ẹni tó mọ̀ ọ́ ṣe mí wá dàbí ẹni tí ò mọ̀ ọ́ ṣe mọ́. Ọlọ́run má máa kọ̀dí àìmọ̀ ọ́ ṣe sémi àtàwọn tí ń gbọ́ mi. Ọlọ́run ò sì ṣe bí èèyàn ni ẹja bẹ̀. Arákùnrin yìí ń sánná ní gidi gan ni o. Ìyàwó filẹ̀ ó kọ́ ọmọ mẹ́rin lọ. O lè tọ́ wa tá a bá tún níbi ń pa wá ó máa ní ká da gàrí sómi. Láàárọ̀ gàrí ọ̀sán gàrí alẹ́ gàrí ó dẹ̀ wá kan ṣe. Arákùnrin náà gẹ́gẹ́ bí ọmọkùnrin tó dúró re ó pé kí ni màá ṣe. Kò síbi tí ò lọ.
1: Hello.
0: Ó jáde sọ̀rọ̀ ara rẹ̀. Ó fọ̀rọ̀ làwọn àgbà. Ó fún lọ́ṣẹ́ ó gé ọṣẹ fún. Ó bọṣẹ sórí. Kọ̀rọ̀kó sàn léwé àgbọn ṣe ló ti ń le sí. Nígbà téèyàn bá tami sínú epo ń gbóná ni yóò tún ṣe rán. Ẹbí àwọn ti ń dín kára. Arákùnrin tí wò pé ẹ gbà mí. Ẹ fà ni mò ń fà tẹ́lẹ̀ ó ti di ẹ fà ń fà. A ṣe báyìí torí ọlọ́run. Ẹ má bímí gbọ́dọ̀ ta ló ti gbọ́ṣẹ́ o. Àfáà ń ṣọṣẹ́ babaláwo náà ń ṣọṣẹ́ ṣùgbọ́n kò kàn mí. Ó ṣáà gbọ́ṣẹ́. Mi ò píríṣẹ́ ẹ̀sìn kankan lórí ètò ìtàn arákùnrin ẹ̀mọ ẹ̀ka fi kọ́gbọ̀n. Bí o bá rìn dé ló mọ̀ mọ́. Razak Adéjàre ọwọ́ rẹ̀ àmúlélẹ̀. Ọ̀gá mi ló wà ń di ẹ̀rọ lọ́sàn-án. God bless you. Ilé ti kún ìta ti kún àwọn èèyàn ti wà ń di ẹ̀rọ rédíò. Afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kàn gí oko lára. MC Rao ló kọ mi. Arákùnrin yìí ìyá yẹn pọ̀ gan-an gbogbo iṣẹ́ ló ti ṣe láti lè fi máa rọ́wọ́ yọ sẹ́nu ìgbà tíyàwó ti filẹ̀ tó ti kọ́ àwọn ọmọ mẹ́rin lọ. Kì í ṣe pé òun ìyàwó kó fọkọ́lẹ̀ ṣùgbọ́n ìyá yẹn náà pọ̀. Kò lè dúró tì í lọ títí ká máa mú gàrí lójoojúmọ́ ta ló tó ta ló ta ìgbọ́ta ni ó ṣe bẹ́ẹ̀. Àmọ́ bo ní nǹkan ti wọ́ wá kí ló ṣẹlẹ̀ gan-an. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní jẹ̀yà tó jẹ́ pé ohun tó yẹ kán ṣe gan náà ń ṣe. Orí ẹlòmíì ò gbọ́ṣẹ́. Ibi tí mò ń lọnu. Mi ní orí ìjìnà nù tàn yẹn. Lọ́jọ́ kan lárákùnrin yìí. Ó kọjá lọ ni. Ó wá rí pé àwọn ìjọ kan wọ́n ń ṣe ìsìn lọ́wọ́. Ṣẹlẹ̀ yẹn sọ bá wọn. Ó wá ní ẹ̀mí yẹn ni lọ ẹ̀mí kan ni ó mọ lọ ó mọ gbogbo orin tó ti ó mọ yé chọ́ọ̀chì tó ti lọ ó mọ yẹ àdúrà tó ti gbà ó ti mọ yẹ ọ̀dọ̀ àfáà ó mọ yẹ ọ̀dọ̀ babaláwo tó ti lọ. Ọ̀rọ̀ kò sàn lé àgbọn yóò ní ti ń le sí. Kí ló ṣe ẹ̀mí yẹn ni wọlé ó ṣà wọlé. Kò fara sí gbogbo ohun tó ń ṣe ń bẹ̀ náà dandan torí kò ẹ mọ̀ kéèyàn ti jẹ ìyàdébì kan gẹ́gẹ́ pé kò sí ẹlòmíì gan máa sọ pé pásítọ̀ kan lè bá mi sọ̀rọ̀ kan kí n gbọ́. Ọmọ tí ò jáde. Bàbá píríjì fún mi dọ́là ẹ̀yìn nígbà orí ní tójú ẹ̀ ti rí ni o. Ó fẹ́ bí bọ̀rọ̀ kì ní láwùjọ. Ó gb gbìyànjú ajé ṣùgbọ́n kò jọra wọn ẹnìkan ló wá jáde nínú ìjọ ẹ̀mí gbé ẹni ni wọ́n wá rán sí ó ní arákùnrin ọjọ́ òun lẹ ti lọ ìlú tán ti bí yín kàn yín ó ní ìlú tán bí mi kẹ ó máa ti pẹ ilẹ̀ ta sí ẹgbẹ́ ni tó bá lówó ní ó lọ́ọ̀lù ń sọ sínú rẹ̀ ni o lóhun ò lọlé ó ti pẹ́ tóun ti lọlé ẹlẹ́mìí ò ní lọlé tó bá wá délé ẹ gbìyànjú ẹ ra aṣọ léèsì funfun ọ̀pá mẹ́wàá ìyá àgbàlagbà kan ń bẹ́nu ìdílé yín ẹ dọ̀bálẹ̀ ẹ gbé fún yín ló ṣàdúà fún yín ọ̀rọ̀ yín ò gbẹbọ kò gbé tutù kò gbàdúà kankan lẹ́nu kí ìyá ń gbàdúà fún yín lẹ́yìn ìtẹ́ bá ṣe yùn tán ẹ rí iṣẹ́ ọlọ́run arákùnrin kọ́kọ́ pé ìyá àgbà ṣé ìyá gan-an tí ì ní dákẹ́ báyìí ọlọ́run ò dákun dábọ̀ gbogbo ẹni tí máa ń bẹ́ ń di ọ̀rọ̀ wa kò ní kú o tá a fi ráàánú gbà orí yìí náà tún wà ń bẹ́ o ọlọ́run ìjọba yóò mú wa arákùnrin yìí sapá sọ́tún sapá sósì ó ṣe lébọ̀ ṣe lè bí ó tẹ̀lé àwọn bíríkìlà wọ́n tó ṣiṣẹ́ oróówó ra aṣọ ohun tó sanra owó mọ́tò ilẹ̀ ta sí náà kó tó rí gbogbo owó nkójọ torí inú ẹ̀ náà ní tó fi ń jẹun kábíyèsí ọlọ́run àwa kọ́ yìí ó délù nígbà tó máa délù orí ìyá yìí ìyá rí tájú mo kàn ló tájú ni ó máa jìnà sí wa ń lù kẹ àmọ́mọ́ ẹ má bínú ga o bó o wá ní gbogbo nǹkan àwọn ará èkó ń kọ́ àmọ́ ó wà láyọ̀ àti àlàáfẹ́ ọmọ ń kọ́ ilé ń kọ́ ṣẹ́ṣẹ́ ń lọ déédéé àmọ́ à ń gbìyànjú ẹ̀ ẹ mọ̀ pé bílù ìjẹ́rí náà ṣùgbọ́n mo ní kíkan ayọ̀ yín kan ń sọ mí náà ni mo ní yọjú sí yín mà ó ṣe ọkọ mi gbàrà báyìí lárákùnrin kan yọ aṣọ síta ó nà sí ìyá ni màmá ìgbà ẹ̀bùn yín rèé níbo ló ti kó á ń sọ fún ọ èmi ló ra sọ fún. ẹ wá gbọ́ ibi tí arákùnrin ti kọ ìyà tó ti ń jẹ ìyà yẹn látọwọ́ ìyá yẹn àwọn tó bí arákùnrin yìí wọ́n ti sọ̀rọ̀ tí ìyá yẹn rí wípé kò sẹ́nìkan tó ra nǹkan tó jọjú fún rí àwọn àṣẹ bẹ́ẹ̀ bímọ ọmọ mọ̀pọ́rọ̀ ń dùn ìyá òun ó dùn gan wà pé ọmọ tí nínú ní ṣe dáadáa àti kékeré ni ìyá òun ti wà nídìí ọ̀rọ̀ arákùnrin yẹn àṣẹ àwọn àdúrà kéékèèké tó ń gbà díẹ̀ díẹ̀ náà ní àtijọ́ àti mú rọrùn fún níwọ̀nba ìyàbá ni kí n ṣàdúrà fún ọ ó dá kúnlẹ̀ kí n gbàdúrà ni ìyàbá gbàdúrà fún ìyá ìgbàdúrà fún kò tí kò ń lù ú àwọn tí wọ́n ti ń wa tipẹ́ kí wọ́n fẹ́ gbéṣẹ́ fún bí ìgbà tá a bá ṣí wọn lójú ni pé ẹni tó níṣẹ́ rèé wọ́n á ń bo wìtìwìtì lówó bá dé lọ́rọ̀ dé o iṣẹ́ ẹ̀ wá ń tẹ̀síwájú sí ìwọ náà máa ronú sí báyìí o inú ọgbọ́n ọlọ́gbọ́n la ti fi ń ṣọgbọ́n o ń gbìyànjú lọ́kò jọra àwọn níbo ló ti kọsẹ̀ arákùnrin mo kọ̀ọ̀kan fẹ́ ká fi kọ́gbọ́n àwọn tèmi ń fẹ́ dá sí ti arákùnrin kí ó tó ipá lọ́sà bàlá tá a ti parí òwe ẹnìkan fi àsìkò tó kù díẹ̀ ká fi gbà pé 0906000 3352 ẹ̀lú ẹ̀ káàsán káàsán ẹ̀ káàsán mọ̀
2: ẹ tá a máa tẹ̀tẹ̀ ní gbẹ́mi ọlọ́run ní jáde o.
0: àmì.
2: gbogbo tẹ́lú mi kò ju ìyẹ́ ló ti fà sí
0: báyìí.
2: ọlọ́run ní já fẹsẹ̀ kọ́.
0: àmì ìyá mi.
2: ọlọ́run ọjà ìrẹ iye tàwọn náà ní ojútùú.
0: àmì ò ẹ ṣùgbọ́n
2: bẹ́ẹ̀ náà ní ibi
0: tí. àmì ò ẹ ṣeun ìyá mi mọ́ mi ọ̀pẹ láti Ìkòròdú lóòótọ́ ló tún wà ń bẹ̀ ẹ káàsán 0906000 3352 hello ẹ káàsán ẹ bá ń jìnà sí rédíò yín ká lè gbọ́ yín dáadáa orúkọ yín àti bíi tẹ́tí ń pè wá.
3: Côte d'Ivoire.
0: Yes, sir.
3: Mon bon, la fiala du comité.
0: Oui, comment ça?
3: Mon bon, la fiala du comité.
0: Oh, mon bon, à la fiala.
3: Oui, ça.
0: Ok, on y va, c'est tout ça. Bon, on l'a
3: compris. C'est tout.

0: sorry, moto ko fi ko lu keke ere to ba ye ko sa ni o sa ibi to ba ye ko rin si ni ko rin si e lu e ka san o
1: ka san se ra wo ko so
0: yes ma
1: e mi ti sa mi ti egbo
0: ya
1: se ye bi la to gbe fa da fa tun
0: mami e ya ma
1: ela ma di aji ya se lese
0: ami
1: abi ya mo ni mo se nu ko ama we le ba le ra me se ko ni ara e ma ba mo mi la mu o mi ko mo na yin se o ama se gba ma sa wo afoko je telomi ko bo mo
0: ko ba won mo
1: omo mo wa ka ki ye ma wa o ma ri tori bo gba tori le do last day ayo ti ani ani olorun ko gba mo pade ni ni tutile ni ya wa mi o mo npa nkan to nse lo ni ya ba ma lu lowo e ni olorun ba ti aji ya ise lese o
0: ami o mami
1: e ba fe soro ko mo ri ere ko ba ma so afoko oro wa le le lo ni
0: eko ni
1: ende ko to si ya ka ma re rin ni o be ni mo ko ko wa nu e wa be ara omo lo si ma na ma ti yo oba o ma je ko mo wa ji ya oni ya ka na mo ji ya oni ya o
0: ami o seun inu le eyan wa inu le eyan wa hello
2: le ka sa
0: e ka so ma
2: ara ku sa
0: yes ma
2: de me ta ku e te ka de ku su tu ta
0: ami ya mi a so wa
2: ari na ma fi lo dile
0: ami ma
2: ela ji se abi te ji ma ni la ki te olu o ni ko ro do
0: e ka bo ya mi
2: ara ku sa ya wa te de toro sa bi te so re na ni ya ji ya se ma di
0: ami o
2: ọpọlọpọ yẹsẹ ẹmọdínà ọpọlọpọ ní oúnjẹ
0: lóúnjẹ
2: àpáàtì fún tó bọyá fáwọn tó dán bí wa ní àsìkò tá a wà yẹn láti láíláí láti bẹrẹ pẹpẹ lọjẹ páwọn àwọn tó tẹwà sílẹ wọn ti lọ dẹsẹ tí ò yẹ kán dá wọn ti ṣe nǹkan tí ò yẹ kán ṣe mọ̀pọ́lọ́ ọba fara ẹ̀ dẹ́ dáṣọ wípé òun abẹ́sẹ̀ ọba wò lára ọmọ láti ìran kínní títí débí ìran kẹrin ọlọ́mọ jẹ́ ají ẹsẹ̀ tá a mọ̀ jù
0: wọ́n
2: ní àwọn bàbá ló jésù àjàrà
0: ẹ̀yin kan mọ́
2: ọmọ ọmọ yìí ní nǹkan ọlọ́run kọ́ máa jìyà ìmọ̀dí kó máa ń ṣe wálé tó máa jìyà ìmọ̀dí ìsọ̀rọ̀ pé bóyá pé àsọ̀rọ̀ sí èèyàn àbí amóyàn lójú àbáṣe pé kí ní nìkan ó ti wà tipẹ́tipẹ́ ọlọ́run dẹ̀ rí ọba ẹlẹ́sàn ni ti ní òun ò bímọ ètò òun bí ẹ̀sán kò sí ẹ̀sẹ̀ tó lè fẹ̀ ọlọ́run àforí ẹ̀jẹ̀ bẹ̀ẹ̀tì ọlọ́run ò darí ẹ̀sán jìyàn o gbogbo ohun tí kálukú bá ṣe ló máa gba ẹsẹ nílé ayé
0: kó
2: tó ti pọ kúrò
0: òkú
2: bó ti wò kò rí àwọn tó ti dúró ti pa àyàn ní o àbáwọn tó ti dá gbogbo ohun náà lẹtọ tí kálukú ti ṣe fọmọlà kejì
0: ọlọrun
2: máa ti fẹ lára ẹni tọhún ó lè jẹ pé lára àtọmọdọmọ àwọn àtọmọdọmọ ló ti máa lọ ọlọrun ti máa gbà wọn jẹ àwọn pa lára àwọn tó dẹsẹ yẹn kalẹ látara ọmọdọmọ ló ti máa gbà èrè kó má dàbí pé bóyá pọ̀rọ̀ mi máa gùn jù
0: gbà
2: fún nígbà kékeré kan ọlọ́run kú sàánú
0: wa ẹ wà
2: ní dáàmú
0: ẹnì
2: bẹ ká jí lọ níyà
0: àdúrà ní
2: gbogbo wa kú fún ọlọ́run kú sàánú wa kú sẹ́gun fún ìgbàlùkú wa.
0: ẹ ṣeun mami mrs abikeji mọ.
3: kì í ṣe agbára kẹ́nikẹ́ni má ṣe ṣòfò.
0: Hello, ta ló wà ń bẹ̀ káàsán o.
4: Hello, ọmọ àpéjọ.
0: Hello, ló ń to.
4: Peter Raymond.
0: Ẹ ṣeun bàbá, ẹ káàsán sà.
4: Nípa nǹkan tẹ́ mú wá ní ẹ̀fọn yìí.
0: Bẹ́ẹ̀ni sà.
4: Ọ̀pọ̀ òbí ni wọ́n ti ṣàkóbá fáwọn ọmọ lórí àwọn nǹkan tẹ́ ń sọ yìí. A rò yìí pé bóyá àwọn yí ọmọ àwọn tàbá àwọn pọ́n ọmọ àwọn lónìí. Wọ́n ní mọ̀ pé irú ẹjọ́ ọmọ wọn ń kà ló máa túmọ̀ sí tó bá wá ṣẹlẹ̀ tán á kàn wọn á kàn ọmọ kódà ó lè bàgbé sí ayé tí wọn gan jẹ́ so nítorí náà káwọ òbí ká ṣọ́ra.

0: tẹ̀síwájú lórí ètò ètò òyìnbó ṣe ń lọ ní ìkànnì jordan 105.5 fm. òwe abala òwe láwàá níbi tá a ti gba òwe yẹn dáadáa òwe tá a sì mú wá lónìí bí egun aláàgbà bá ròde láì mú owó bọ̀. Hello.
1: Hello,
0: ẹ káàsán.
1: Ẹjọ́ ẹ bá bínú ẹ káàsán máa ṣùlù ẹ sọ̀rọ̀. Ẹjọ́ ẹ bá bínú ìmí látọ̀jù ìmí mímú pé ilẹ̀ kan.
0: Ok, sir.
1: Tẹni woman tó sọ̀rọ̀ yẹn. Tí ó sọ̀rọ̀ tó ní àwọn ará sí máa bá bi tàdíyọ tó ní wọn òun pẹ̀ láti ìyá mi mojú sọ́la.
0: Ẹ mojú láti satellite town.
1: Ẹjọ́ mi ìmọ̀ mo ìbá woman yẹn sọ̀rọ̀ ni dáadọ́ àti mo yí padà mo dé tí a láti pẹ̀ gbàrà tipẹ́.
0: Tẹ́yìn bá ti gbé mi sọ̀rọ̀. Èèyàn mi ni wọn àwọn náà pè mí
1: tó bá ti
0: sọrọ owó ni ọrọ owó ni ẹ pè wá sí.
1: ẹ máa ń fàṣì pé nọmba yìí dáadáa mo ṣiṣẹ gẹẹti nọmba yìí láti bẹrẹ mo ti ṣàlàyé gẹẹti nọmba yìí.
0: Ó yẹ jẹ́ ń pè fún yín báyìí báyìí.
1: Ok
0: 091.
1: Ok mo bọ.
0: Ẹ má jẹ́ àgbà kókó. Tó ti yá.
1: Bóyá ìgbẹ́rú.
0: 91. 24.
1: 2411 95 16
0: Mr. Moshood láti Ojúdú 0906003352 ẹ jáfàyè lẹ fáwọn tí ó parí òwe ńbàlàyà kó wọ.

0: ẹlòmí máa gbìyànjú ẹlòmí máa tiraka ó máa sánná ní gan láti lè jẹ́ kí gbogbo ẹ̀ ó dùn kó dán dáadáa fún a máa wá wò pé kí ló ṣẹlẹ̀ kí ló dé báwo ni ṣiṣẹ́ ṣiṣẹ́ mi ṣe wá dàbí ọ̀lẹ́ báyìí bíbẹ̀ sì rèé ó jẹ́ wípé àfọ́fà àwọn kan lòun dẹ̀yà ẹ̀ ẹ worú ìtàn arákùnrin tá a sàn àwọn ẹbí gan ti kọ pé òní lárí ìyàwó gan kọ́ ọmọ lọ òdúró tí pé a ṣe máa mú gàrí ó sì ń ṣiṣẹ́ ṣùgbọ́n kò yọ.
1: gbogbo ṣẹ́kíṣẹ́ ẹ̀ka bá ń ṣe ìwọ̀n yóò tá a bá ṣe pẹ̀lú báyìí
0: ṣùgbọ́n gbà tásìkò tó bí ọ̀rọ̀ tí bàbá wa kọmìnrìndọ́lá òwe tán pa. níbi àbájọmọ fógún ọdún ó sì tọmọ fọgbọn oṣù kó pẹ bóyá náà lásìkò bá tó bí fúru àti la fúru ó tó àti ṣoje tí ó bá tó fúru ó là lásìkò bá tó ìyẹn ni wípé ìgbà tásìkò ẹ tó lọlọrun ni kó ẹmí yẹn ni kò wọ ẹyìn pé kò fẹ wọnú ìjọhun torí àwọn ìlàkàkà tó ti làkàkà àwọn ibi tó ti lọ àwọn ibi tó ti wọlé pé kóun lè rọnà àbáyọ ó ti wá di wípé ẹ̀mí ọlọ́run kàn sí pé lọ́ráṣọ ìyá kan bẹ́ẹ̀ lóyún lọ gbáṣọ fún yóò ṣàdúrà fún ọ ọ̀rọ̀ rẹ ò gbẹ́ bọ́ kò gbé jù ọṣẹ kọ́ lọ̀rọ̀ ẹ kàn bẹ́ẹ̀ náà ni ìwọ náà tó ń gbọ́ mi o kó kàn lè jẹ́ pé kẹ́lòmíì kàn ṣe kó kàn kọ́ àwọn ọmọ kéékèèké jọ kó kàn máa ṣeré pẹ̀lú wọn kó ra nǹkan pàpánu fún wọn lọ́nà rẹ̀ ó ti oríṣiríṣi ó ti sáré láyé bá gbà wá tó ní bá fi àyè lẹ̀ pé kó ní kálukú máa sọ ìrírí wọn nípa irú nǹkan bẹ́ẹ̀ àsìkò lè gbà wá ìrìn àjà tanra wa.

0: Alleluia. Gbé ọwọ́ rẹ lé orí rẹ. Mo sọ tẹ́lẹ̀ ní orúkọ Jésù. Gbogbo tí wọ́n fi pamọ́ sínú ìrìn àjò rẹ, sínú àyànmọ́ rẹ, tí kò fàyè gbà ọ́ láti dé ìkóríta ìṣerere tó yàn kó máa dé láyé ní orúkọ Jésù. Iná kò jòhùn. Mo wí ní ìgbàkejì. Gbogbo tí àwọn ọ̀tá ìdílé fi pamọ́ sí ọ lára láti inú ẹ̀jẹ̀ ní gẹ́rẹ́ ọjọ́ àkọ́kọ́ tó dáyé, tí wọ́n fi dámọ́jẹ̀, mo wí pé ológo, ṣùgbọ́n àwọn ò ní jẹ́ kí ògo ọyọ, oníran àwọn ò ní jẹ́ kí ìran ọṣẹ, ọyàn láti tayọ pé, ṣùgbọ́n àwọn tako. Gbogbo tí wọ́n fi pamọ́ sí ọlá ní orúkọ Jésù, iná Ọlọ́run kò jòhùn. Ẹrù wíwo ayé tán gbélé ọ lórí, pé kí ìran kankan mọ́ ṣẹ, pé kí àánú mọ́ fọ̀hún, pé kó kàn mọ́ gbìyànjú, kó mọ́ struggle, pé kó mọ́ sáré, ṣùgbọ́n kó mọ́ kú olójú kan ní orúkọ Jésù. Ẹrù náà jóná. Bí Olúwa ṣe pàṣẹ fún mi, gbogbo ẹ̀yin tí wọ́n gbé ọwọ́ lé pé kí ayé yín wà ní òhò, pé kó mọ́ sí àánú kankan tí ó farahàn nú ayé yín. Gbogbo ẹ̀yin tí wọ́n gbé ọwọ́ lé lórí wípé kẹ́ ẹ mọ́ rìn nínú aṣálẹ̀ àti nínú ilẹ̀ gbígbẹ, ohunkóhun tí wọ́n fi ń ṣiṣẹ́ lòdì lórí ayé rẹ, ẹ̀mí atúni sí òhò tó ń operate yẹn ní orúkọ Jésù. Ẹ̀mí náà jóná dànù. Wá gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àgádágodo ayé tí wọ́n fi ti ayé rẹ pa, pé kí ayé rẹ mọ́ lójútùú, pé kí ayé rẹ mọ́ nítumọ̀, pé kó o mọ́ parí ìdàrídà lójú kan. Mo sọ tẹ́lẹ̀ bí wòlíì ní orúkọ Jésù. Iná Olúwa jà dànù. Láti òní lọ, ohun láti inú agbo ilé yín ní orísun tí wọ́n ti bí ọ, tó ń pè ọ padà sẹ́yìn, pé kò sọ́nà fún ọ láti tẹ̀síwájú. Ẹni tó wà nídìí òun náà àti ohun tó ń fọ̀, Ọlọ́run kò gbé wọn mì. Láti òní lọ, gbogbo ibi tí wọ́n ti ṣiṣẹ́ àbìlù àránsí tó kàn ọ́ láàníbi tó wà, tí ayé rẹ ò fi nítumọ̀, tí iṣẹ́ rẹ fi ń dàrú, tí ìgbéyàwó rẹ ń dàrú, tí ìrìn àjò àwọn ọmọ rẹ ń dàrú. Mo sọ tẹ́lẹ̀ bí wòlíì Olúwa, iná Olúwa kò jòrùn. Ó gbóhùn mi lónìí láti wákàtí lọ. Ọfà tó ń ọpérétì nínú ayé rẹ tó dínà mọ́ ọ, kí ọfà yẹn jóná. Ibikíbi tí afẹ́fẹ́ ọ̀rọ̀ mi fẹ́ dé, ò tún jagun mọ́. Jésù Olúwa wa, àmín. Ní ọ̀sẹ̀ yìí, ó máa ní agbára. Olúwa ní ká gbàdúrà tako iṣẹ́ tó ti kú. Olúwa ní gbọ́ ìránṣẹ́ mi. Iṣẹ́ àwọn èèyàn kan ti kú, ọ̀tá ti pa iṣẹ́ wọn. Mọ́jẹ̀mú kan ti gbẹ́sẹ̀ lé àṣeyọrí àti ògo tó wà nínú iṣẹ́ wọn. Wọ́n ń gbìyànjú kò yọ, wọ́n ń lépa wọn ọ̀ba. Gbogbo ìgbìyànjú wọn láti ṣe rere, láti làlùyọ, orí pàbó ló ń já sí. Olúwa ní kí gbogbo ènìyàn mú irin iṣẹ́ wọn wá ní àárọ̀ ọjọ́ Thursday láàrin aago mẹ́jọ sí aago méjìlá ọ̀sán. Bákan náà, ẹ mọ́ gbáradì fún ìṣòro ọjọ́ méje tí a fẹ́ parí oṣù kẹjọ. Ìyẹn ọjọ́ méje tó gbẹ̀yìn nínú oṣù kẹjọ.
1: Twitter Jordan105.
0: Mo gbàdúrà fún ọ, ayé rẹ kúrò nínú ìdè tí wọ́n fi ọ́ sí. Ọ̀nà àbáyọ là fún ọ. Ohun tá a fẹ́ fi gbàdúrà lónìí ni wípé, ṣé ìrètí sì wà fún gbogbo àwọn tí wọ́n ti ní iṣẹ́ ńláńlá, ṣùgbọ́n tí iṣẹ́ yẹn ti kú? Tẹ bá dé ṣọ́ọ̀bù àwọn kan nígbà kan, ẹ kí ajé kú kalẹ̀ níbi tó ti ń taṣọ, níbi tó ti ń ta bàtà, níbi tó ti ń ta páàtì, níbi tó ti ń ta ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ṣùgbọ́n tẹ bá débẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ti sọ di kòròfo. Ọmọkùnrin kan wà ngbà kan, mo mọ́ ra oògùn lọ́wọ́ rẹ̀, ó ní kẹ́mìsì ńlá tí àwọn olóyìnbó ń pè ní fámásì. Ṣùgbọ́n nígbà tó tú àkókò kan tí wọ́n padà débẹ̀, mo wá oògùn kan lọ fún àwọn ọmọ mi. Mo débẹ̀, mi ò rí mbẹ̀. Mo wá béèrè lọ́wọ́ ẹ̀ torí pé ibẹ̀ yẹn ti ṣófo. Ó ní ìjì ni, ó ní ọfà yẹn inú agbolé àwọn ló ti mọ̀ ń ṣiṣẹ́. Kò sí bí àwọn ṣe lè ga tó, ó ní àwọn máa jábọ́. Mo wá gbàdúrà fún pé ogun yẹn gbọ́dọ̀ dópin nínú ayé rẹ̀. Ọlọ́run fún mi ní àwọn ìgbésẹ̀ kan pé kó gbé, ó sì gbé ìgbésẹ̀ àdúrà yẹn. Ọlọ́run sì ra iṣẹ́ rẹ̀ padà. Ó ń rò ní ọkàn rẹ pé iṣẹ́ rẹ ti kú, nǹkan ò lọ dédé mọ́. Okòwò yẹn dàbí ẹni pé ó ti lọlẹ̀. Ó ń rówó tajà mọ́. Ó mọ́ lọ lú òyìnbó tẹ́lẹ̀ nígbà kan láti lọ kú ọjà. Ṣùgbọ́n báyìí, gbogbo ẹ̀ dàbí ẹni pé ó ti polúkú musu. Eléyìí mú ìrẹ̀wẹ̀sì sínú ọkàn rẹ. Eléyìí jẹ́ kó sú ọ. O ò tiẹ̀ mọ tó o lè ṣe mọ́. Ọlọ́run àwọn ọmọ ogun rán mi wípé ìrètí wà fún ìwọ mẹkáníìkì tí ò rí èèyàn gbéṣẹ́ fún ọmọ. Ìrètí wà fún ìwọ kọ̀ǹtráktọ̀ tó ò ríṣẹ́ gbà mọ́. Ìrètí wà fún ìwọ oníṣẹ́ ọwọ́ tí ṣọ́ọ̀pù rẹ ti close down. Ìrètí wà fún ìwọ olókòwò tí ajẹnirun ti wọṣẹ́ rẹ. Olúwa lòun ọ̀ra iṣẹ́ rẹ padà. Jágbọ́n tí ìwé síkẹ́ orí 36 ẹsẹ̀ ìkíní sísàlẹ̀. Jágbọ́n tó sọ. Yes.
2: Ọwọ́ Olúwa wà ní ara mi.
0: Ọwọ́ Olúwa wà ní ara mi.
2: Ó sì mú mi jáde.
0: Ó mú mi jáde.
2: Nínú ẹ̀mí Olúwa.
0: Nínú ẹ̀mí Olúwa.
2: Ó sì gbé mi kalẹ̀.
0: Ó sì gbé mi kalẹ̀.
2: Ní àárín àfonífojì.
0: Ní àárín àfonífojì.
2: Tí ó kún fún egungun.
0: Tí ó kún fún egungun.
2: Ó sì mú mi rìn
0: yíká. Ó mú mi rìn yíká.
2: Siwo
0: opolopo
2: nbe ni gbangba
0: opolopo egun nbe ni gbangba
2: ni afonifoji
0: ni afonifoji
2: sikiyesi won gbe pupo
0: won ti gbe pupo pupo
2: o si wi fun mi pe
0: oluwa wi fun mi wi pe
2: omo eniyan
0: omo eniyan
2: egugun won yi le ye
0: se egugun won yi le ye
2: emi si wi pe
0: emi si wi pe
2: oluwa olorun
0: oluwa olorun
2: iwo ni o le mo
0: ha oluwa ni so fun pe ise re o dide pada oluwa ni so fun pe ara gbogbo n to ti doku pada awon business to ti ku oluwa lo n fe gbedide pada awon ona to ti di ilekun to ti ti oluwa lo n fe si pada mo fe ko gbadua wa pe oruko jesu lekan emi oku jade ninu ise mi paori kari ba saida iwo mo jemu emi oku iwo fa emi oku ninu ise mi oya jade oya jade oya jade o fa oku to wonu okowo mi to wonu business mi to wonu ise mi wa mo gbadua oya jona ise ti olorun ran mi ni ose yi mo fe ki iye re o si mo fe ko gbadua dada gbogbo ofa emi oku gbogbo ofa oku to ti wonu ise mi wa ti gbogbo nkan fi daru ti o fi lo bo ti nlo mo ni oruko Jesu oya ma jona oya ma jona oya ma jona oya ma jona e pe oruko Jesu lekan ajoji owo adaseru mo ni lowo to wonu ise mi mo fi obu loni oya jona ajoji owo adaseru mo ni lowo ada oko wonu mo ni lowo ada ojanu mo ni lori adina mo ni nibi ti ise ti owo tin jade ni oruko Jesu oya ma jona dan oya ma jona dan wa ma gbadua yi gbogbo owo ti won gbele ise mi pe ki ise mi mo tesi waju mo pe ki anu mo fon ninu e mo pe ki ogo mo fon ninu e mo pe ki ileri mo se mo e mo gbadua oya ma jona oya ma jona oya ma jona ajoji owo owo okokun owo awon aje owo lati inu ile wa owo latori sun owo latodo okunrin ajoji obirin ajoji owo awon to nlo asiki ati rawo aye eyan to ti wonu ise mi to poluku musuri ajo mi to poluku musuri ajo se mi to gbowo danu lowo mi to da business mi nu loruko Jesu oya ma jona oya ma jona e gbadua yi gbogbo nti won ran si aye mi to da se mi ru oya jona danu gbogbo nti ota ran si aye mi to da business mi ru to da irin ajo mi ru to da ise emiru loruko Jesu oya ma jona oya ma jona oya ma jona ajoji owo owo okukun owo awon agba owo awon aje to wonu ise mi oya jona Jesu oluwa wa paori kari ba saida eni maera baka mo so tele loruko Jesu gbogbo nti won ran lati nu okukun gbogbo nti won ran latori sun re wa gbogbo nti won ran latodo re ika aladugo ika egbe ika aburo ika sinu ise re to da gbogbo enumo olowo ni oruko Jesu ina jo wonun gbogbo aransi gbogbo abilu gbogbo ofa gbogbo ise awon agba ise awon aje ise okukun ise afiaje mo fi ayo ise oga ika ise omo ise okukun ti won ran sinu ise re to nje ise re run to dina mo loruko Jesu ina jorun ina jorun ina jorun ina jorun gbogbo ibodi awon aje gbogbo ibodi okukun ibode lori ile to tin sta oja to tin sise to dide lodi pe ko mo pada seyin ni oruko Jesu ina jorun gbo oro oluwa loni gbogbo bi ti aye de ise re mo oluwa tu ise re sile gbogbo bi ti ota de ise re mo ni oruko Jesu oluwa tu ise re sile ise re gbominira lati oni lo anu fun Jesu oluwa wa amen listen to me oluwa ni o fe ji ise re pada olorun awon omogun so pe iranse mi gbo awon eyan kan ti fi oda lo January wo July ending sugbe mi olorun fe be won wo ki kota keji ninu odun yi ko to pari nkan to oluwa ni ko se ni pe mu irinse re dani ororo kan wa ni church ti oluwa ni kin gbadua si o gbodo kan owo re to ba ti ni lowo ni ojo Thursday o fi ororo yen anoint ise re irinse re ati business ati ori re olorun yo ji gbogbo e pada enu aifo loro gbe asere lojo gboro mo pa ma bo ninu ipade ni ojo Thursday ago mejo si ago mejila bo se de church re o e locate abuli egba tabi fagba gbe okada
3: Olaniye last bus stop Adetola Road Church Baba Adefisoye to wa niwaju Oluro eyin ara Ogun State e le gba Madia Ijayi Powerline Maujoso Kola Alakuko egbe okada Adetola Road Church Baba Adefisoye to wa niwaju Oluro Oluwa ran mi si o gbo oro Oluwa to ba je wi pe o ti wa loke tele sugbon egun da obo Oluwa da o pada soke bi ise re ba ti n bo egbegberun igba igba thousands ati millions of people tele sugbon ti oyo iwo nikan mo so loruko Jesu ada ogo seyen pada mo mi se adua jo Thursday mo fe ku message mi to ba wa lori WhatsApp lori number yi prayer point to fe ka gbadua le lori eyin te wa lori WhatsApp number te ma send message siri ma pe mi si number yen bakan na ki gbadua fun number na ni eleyi 08086097 02 tun bo lekan si gbogbo en te wa lori WhatsApp e make sure pe safe number yen ke to message wa ni WhatsApp ma pe mi si number yen lese kese 08086097 02 lati oni lo o tun ra koro mo aye re o tun ra koro mo ise re o tun ra koro mo irin ajore o tun ra koro mo oluwa tu ise re sile Jesu oluwa wa amen isoru ojo meje ni ojo kedogbon si ojo kokanlelogbon ninu osu kejo e ma mura le keje ajo gbadua papo isoru ojo meje the last 7 days of August bakan na gbogbo eyin ara Abuja ati agbegbe re woli Adefisoye nbo ni oru ojo kan ni ilu Abuja ni ojo kokanla ninu osu kesan e ma keep date yen le a si ma send the address si to ba wa ni Abuja message wa lori WhatsApp wa ko fi bere venue ti ipade yen o ti waye gbogbo eyin ara Abuja ati agbegbe re woli Adefisoye nbo ni isoru ojo kan ni ilu Abuja di ajo pade ajo gbadua papo e ku imura ipade alabiamo ninu osu September ogun ti se fun yin amen amen
4: Olorun ti aroye awon tire ki su to gbo adura jabesi leyin to kepe to mu ana pada wa jere ayo ni shino nure ti re ninu awon akanse isin to ma nwaye losose ni Christ Apostolic Church anointing with fire prayer ministry akanse adura igbedede wa fun gbogbo eniyan to woju oluwa fun orere kan tabi omiran ni gbogbo ojo Thursday ago mejo owuro si mejila osan ni wa gba itoni woli latenu olugbalejo woli Michael Adefisoye kete leyin ipade adura yi e o ni anfani lati ri woli fun igbani lamoran yen counseling oluwa n reti re bakan na ni gbogbo ojo isin mi Sunday lati wa ni iriri agbara oluwa to nsise iyanu ninu ise ojo oluwa bere lagun mesun wuro lasiko ipade adura Thursday ati ise ojo Sunday oluwa man lo iko re baba adura prophet Michael Adefisoye awon alejo iko olohun ati awon akorin ijo ni gbogbo ojo Thursday ati Sunday oluwa reti iwo na ni Christ Apostolic Church anointing with fire prayer ministry Abraham Ezomo Street Ofadeun Road Adetola bus stop Ojukuru Lagos pe olugbalejo prophet Michael Adefisoye 08034628479 tabi 08022035389 lasiko awon ijosin won yi o ni pada sile lowo ofo ruruko Jesus.

0: ọdún tó lọ sí ọdún yìí. Olúwa ni kò gbàdúrà dáadáa pọ́n tó ti fẹ́ gbà kan láàrin yín.
1: But I want to kill one among you again, that you should pray very well.
0: Ọmọ ìyá rẹ kan kú ní last year.
1: One of your simply died last
0: year.
1: And it really hurts you.
0: Èyí ni kú ọ̀jáde kò ṣàkókò.
1: There's no time.
0: Ìwọ kò gbàdúrà yìí.
1: Just open the door. The solution.
0: Ẹ̀yàwó yẹn méjèèjì síwájú.
1: Stretch your two hands forward.
0: Ta ló fẹ́ gbaṣọ àṣírí lára mi?
1: Who want to collect the secret garment of me?
0: Olúwa jẹ́ kí lọ gbé mi.
1: Olúwa jẹ́ kí lọ sí ọ́lẹ́ mi.
0: Kí àdúrà yẹn kó fi àṣejù bọ́.
1: Pray.
0: Ta la rọ pé kó gbaṣọ àṣírí lára mi?
1: Who is that person that you say to collect?
0: Olúwa jẹ́ kí ilẹ̀ gbé.
2: Olúwa jẹ́ kí lọ gbé mi.
1: Olúwa jẹ́ kí lọ
0: gbé mi. Ẹyin tẹ́ wà lókè yẹn kẹ́ fàṣejù kú.
2: Mímímọ́ olúwa ta la rẹ kó gbaṣọ àṣírí lára mi. Bàbá jẹ́ kí ilẹ̀ lánàá gbé mi. Ilẹ̀ lánàá gbé mi. Ilẹ̀ lánàá gbé mi. Ilẹ̀ lánàá gbé mi. Ilẹ̀ lánàá gbé mi. Ilẹ̀ lánàá gbé mi. Ilẹ̀ lánàá gbé mi. Ilẹ̀ lánàá gbé mi. Ilẹ̀ gbé mi. Ilẹ̀ gbé mi. Ilẹ̀ gbé mi. Gbogbo ẹnikẹ́ni ta lọ láti gbaṣọ àṣírí lára mi. Tó lọ gbaṣọ àṣírí lọ́rùn mi. Olúwa jẹ́ kí ilẹ̀ lánàá gbé mi.
3: Máa tẹ̀síwájú lórí afẹ́fẹ́ lálẹ́ òní lágbà Ọlọ́run lórí Facebook Prophet Ọláwálé Ìsìnkẹ̀. Tó bá ti tẹ̀pẹ̀ á gbé ọ lọ sórí péèjì wa, ó rí àdúrà wa ń bẹ̀ lẹ́sẹ̀kẹjì Prophet Ọláwálé Ìsìnkẹ̀. Ṣùgbọ́n ìpàdé agbára kan ó lọ lọ́wọ́ tí a máa ń ṣe ní gbogbo ọjọ́ Wednesday, à ń pè ní interdominational prayer. Gbogbo ìjọ ló ń wábẹ̀. O jẹ́ Mùsùlùmí ni o, o jẹ́ Kérúbù ni o, o jẹ́ ẹni gbogbo ìjọ bàbá wa rìdíìmù nípa gbogbo wọn náà máa ń fara. Ní Wẹ́nẹ̀sì yìí ní ọ̀túnla yìí ó máa ní agbára o. Aago mẹ́sàn-án sí aago mọ́kànlá àbọ̀ sí méjìlá la máa ń parí. Àǹfààní ó wà fún ọ, èmi àti òjò ríra lójúkojú. Ń gbàdúrà pẹ̀lú ẹ, àṣírí ogun tó ń jà yóò tú. Ó sì gbọ́ ọ̀nà àbáyọ. Ọlọ́run ṣe bẹbẹ bí ìtàtijọ́ o. Tó bá ti di abúlé ẹ̀gbá àbí ilé epo bus stop àbí ní mìíràn bus stop mẹ́tẹ̀ẹ̀ta yìí, kò síbi tó o lè gbà wọlé. Bódẹ̀ jẹ́ kọ̀máǹdì ló wà, ibẹ̀ náà ló gbà wọlé. Tó bá ti gbé ọ̀kadà sọ pé kán lìdí ẹ lọ sí Ẹkọ̀rọ̀ Road Ọlọ́ta Captain Anisẹ́rẹ́ bus stop. Ẹkọ̀rọ̀ Road Ọlọ́ta Captain ní Anisẹ́rẹ́ bus stop. Nọ́mbà wa rèé 081-02-35-51-72. O lè pè mí báyìí, mo fi ìgbàlẹ̀ dọ́là o, yóò sì dáa fún ọ.
4: Agbára kì í bá tì. Agbára Olúwa àkọ́ wípé lórí òkè Sioni ní ìtúsílẹ̀ yóò wà. Ọba Dáyà orí kíní ẹsẹ̀ kẹtàdínlógún. Ọlọ́run 1930. Ọlọ́run àwọn bàbá wa tún ti dé gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe nínú ìjọ CAC Queensland. Ìpàdé àdúrà alágbára tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday níbi tí àdúrà àgbáyọrí ti ń sán bí àrá. Ogun iṣẹ́ ìdè ń já. Gbogbo oníròbìnújẹ́ ló ń dalayọ̀. Bíbélì wí pé ẹnikẹ́ni tó bèrè yóò rí gbà. Ó ní bí ẹ̀yin bá mọ bí a ti fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín, mélòó mélòó ni bàbá yín ti ń bẹ lé ọ̀run yóò fi fún ẹnikẹ́ni tó bá bèrè lọ́wọ́ rẹ̀. Matthew orí keje ẹsẹ̀ keje sí ìsàlẹ̀. Wá bá ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ níbi tí àdúrà ti ń gbà. Wá bèrè ohunkóhun tó bá fẹ́ lọ́wọ́ bàbá rẹ ti ń bẹ lé ọ̀run níbi tí ìran wòlíì kò sí. Àwọn ènìyàn ṣègbé. Ìwéèwe orí 29 ẹsẹ̀ 22 wòlíì Ọláwálé Ezekiel ni Ọlọ́run lò lórí òkè yìí àtàwọn ìránṣẹ́ Ọlọ́run lóríṣiríṣi. Ní gbogbo ọjọ́ Wednesday ni o, ní gbogbo ọjọ́ ọjọ́rú láago mẹ́sàn-án sí aago mọ́kànlá àárọ̀. Ibi ìpàdé àdúrà ni number 10 Salami Street, Anisore Bus Stop, Mero, Lagos. Fún ẹ̀kúnrẹ́ àlàyé ẹ lè pe àwọn nọ́mbà yìí 08102355172 tàbí 08147361928. Jésù ń retí rẹ o, tètè máa bọ̀. Jésù lolúwa o.
0: Ẹ pariwo Ọlọ́run abiyamọ o.
2: Ọlọ́run abiyamọ o.
1: Parents.
0: Ayé ògbọ́dọ̀ gbaṣọ lára mi.
2: Ayé ògbọ́dọ̀ gbaṣọ lára
1: mi.
0: Ògbónẹ́gbọ̀ngbónú ọmọ rẹ.
1: Lórúkọ Jésù.
0: Kò ní fi ọlẹ̀ sáyé.
1: Jésù.
5: From Lagos, this is
6: your 105.5 FM.

0: lọ́jọ́ tó bá rí ipá ìwàláyé ọlọ́run kó mọ̀ wípé ó rí ọ̀fẹ́ ńlá olórí gbà. Mo mú ọ̀rọ̀ rẹ wá síwájú Olódùmarè níbi òkè yìí lábẹ́ òdò tó rọ̀. Mo súre fún ọ pé kò ní ìrìn àjò rẹ gbọ́dọ̀ ní ìtumọ̀. Gbogbo ẹni tó bá ṣe àṣeyọrí láyé ó pàdé agbára kan mọ̀ ni. Bí ò bá pàdé agbára, agbára tó wà nínú ayé máa lọ mọ́lẹ̀, kò ní jẹ́ kó rí ọ̀nà lọ. Bẹ́ẹ̀ bá rí ẹnìkan, bẹ́ẹ̀ bá rí àyànmọ́, bẹ́ẹ̀ bá rí ògo, bẹ́ẹ̀ bá rí ẹni tó rí ayé lò, ká ẹ mọ̀ wípé àyànmọ́ ló gbé o, ó rí ọ̀fẹ́ ńlá lórí gbà. Gbogbo ẹni tí ò bá rí orí ọ̀fẹ́ gbà, gbogbo wọn ni wọ́n wáyé bí ẹni tí ò rí ayé wa. Gbọ́ mi lálẹ́ yìí, lábẹ́ ọ̀run tó ṣí ni mo ti gbàdúrà fún ọ. Bá a bá rí ìdè kan tó wà láyé rẹ tó lò ní jéèyàn, kí ìdè yẹ kó fọ́ka lórúkọ Olúwa. Gbogbo ipá àti agbára fìyà jẹ ni èyí tó ń tẹ̀lé àyànmọ́ rẹ kiri orúkọ Jésù Olùgbàlà. Kí Ọlọ́run bàbá àbíyè kó fayọ nínú ayé rẹ. Ipá tó dúró tì ọ́ tó lò ní jéèyàn, kí ipá yẹn kó parẹ́. Mo súre fún ọ láti abẹ́ ọ̀run tó sì yìí nínú òjò. Kí ọwọ́ Ọlọ́run kó wà nínú ayé rẹ. Kí má jẹ̀mú Olódùmarè kó wọnú ayé rẹ. Àmì tó wà lára ẹ tó ní òní rí ọ̀nà lọ, kí àmì yẹn kó parẹ́. Mo wo ojú ayé mi, mo wo ìrìn àjò àyànmọ́ mi, mo rí wípé ní ìgbà tí ọwọ́ òkùnkùn wà lórí mi, kò sí ohun tó yọ nínú ayé mi. Mo dàbí Násárẹ́tì tí gbogbo ayé kọ̀ wípé ìjẹ́ ohun rere a lè tinú Násárẹ́tì jáde. Ṣùgbọ́n ní ọjọ́ tí ayé mi pàdé agbára májẹ̀mú, ọjọ́ yẹn òun ni orere bẹ̀rẹ̀ sí ti ayé mi jáde. Ìjẹ́ mo mú pàdé ẹ lóru òní agbára májẹ̀mú, èyí tó yí ìgbà ẹni padà. Orúkọ Jésù Olùgbàlà, kí Olúwa kó gbé ayé ẹ pàdé. Mo wí nínú agbára Jehovah, mo wí nínú agbára Ọlọ́run, mo wí nínú agbára Ọlọ́run Joseph Ayọ̀délé Babalọla. Mo sọ jáde nínú agbára Ọlọ́run májẹ̀mú 1944. Orúkọ Jésù Olùgbàlà, ọwọ́ tó ṣe lòdì sí àyànmọ́ rẹ, ọwọ́ tó ṣe lòdì sí ògo rẹ, ọwọ́ tó ṣe lòdì sí ìwáyé rẹ, kí ọwọ́ yẹ kó bẹ. Ẹ káàlẹ̀ wòlíì rẹ ní gbàdúrà fún ọ látorí òkè lálẹ́ wípé ogun rẹ ṣẹ́ o, ogun rẹ ṣẹ́ o, ogun rẹ ṣẹ́ o. Ìjẹ́ gbọ́ ohun Olúwa, ibikíbi tó bá ti ń gbọ́ mi, ọwọ́ ìtìjú tó wà láyé rẹ tó jẹ́ kí ayé rẹ kó máa tì ọ́ lójú, kí ọwọ́ Ọlọ́run ìpè Ọlọ́run bàbá àbíyè kó ṣí kúrò nínú ayé rẹ. Àmì ìtìjú tó ń bá rìnrìn àjò tí ò jẹ́ kó rí ọ̀nà lọ, kí àmì yẹn kó parẹ́. Ọdọọdún ni Olúwa máa ń mú mi wá sí orí òkè láti wá gbàdúrà. Ọdún yìí Olúwa ní kí n tún gbàdúrà fún ọ pé kí àmì ìtìjú kó parẹ́ lórí ayé rẹ. Ẹ̀gàn tó ṣí ojú olóore lára rẹ, kí ẹ̀gàn yẹ kó lọ. Àmì èyí tó ń bá rìnrìn àjò tí ò jẹ́ kí ìrìn àjò rẹ kó nítumọ̀, kí àmì yẹ kó lọ. Mo wí nínú agbára Olódùmarè, mo wí nínú agbára Jehovah, mo wí nínú agbára ẹni tó pè mí tó rán mi sí ọ pé gbogbo májẹ̀mú líle èyí tó jẹ́ kí ayé rẹ kó dúró lójú kan náà, kó fàyà, kó fàyà. Májẹ̀mú ìtìjú ìran èyí tó jẹ́ kó pàdé olóore, kí májẹ̀mú yẹ kó parẹ́ lára rẹ̀. Májẹ̀mú ìtìjú ìran èyí tó jẹ́ kí ayé rẹ kó pàdé aláàánú, kó parẹ́ lórí ayé rẹ̀. Májẹ̀mú ìtìjú ìran èyí tó jẹ́ kí àwọn ọmọ rẹ kó rí ọ̀nà lọ, kó parẹ́ lórí ayé rẹ̀. Májẹ̀mú ìtìjú ìran èyí tó jẹ́ kí ilé rẹ kó rí ọ̀nà lọ, kó parẹ́ lórí ayé rẹ̀. Ibikíbi tó kò ti máa gbọ́ mi ní abẹ́ ọ̀run lóru òní, orúkọ Jésù Olùgbàlà, mo bẹ Ọlọ́run orí òkè yìí èyí tó gbà mí lọ́wọ́ ìtìjú àbínibí. Orúkọ Jésù Olùgbàlà, kí agbára Ọlọ́run kó ra padà. Ó mọ̀ gbogbo ìgbà ni mo máa ń sọ fún ọ pé tó bá dojúkọ ogun kan tí ò bá ṣẹ́, kó mọ̀ wípé nǹkan kan ti lẹ́yìn ni o, nǹkan tí ogun ẹlẹ́yìn ló jẹ́ kó dàbí ipole o. Bó o bá wá rí àtìlẹyìn o tó lè yí padà, ó máa dàbí pé o mọ̀ ọ́ ṣe ni o. Bí ìgbà tí mo rí májẹ̀mú kan tó dúró tì mí, ìgbà yẹn ni mo tó rí ọ̀nà lọ. Májẹ̀mú orí òkè yìí ni mo so orúkọ rẹ mọ́. O mọ̀ lálẹ́ àná mo ní kó kọ orúkọ ránṣẹ́ sí mi, kọ orúkọ àwọn ọmọ rẹ ránṣẹ́ sí mi. Gbogbo ẹ̀yin tá a kọ orúkọ yín, mo dúró níwájú pẹpẹ Ọlọ́run májẹ̀mú àkàndí ẹ̀dẹ̀. Orúkọ Jésù Olùgbàlà, májẹ̀mú yìí kó bú aṣọ ìtìjú lọ́rùn ẹ, kó bú aṣọ ẹ̀gàn lọ́rùn ẹ, kó bú aṣọ àdágbáyé lọ́rùn ẹ. Gbogbo ẹ̀yin tíṣẹ́ bàjẹ́ mọ́ lọ́wọ́, kó gbogbo yin ti anyamo daruma lowo gbogbo yin ti ipin daruma lowo oruko Jesu Olubala ki ipin yin ko gba iwosan ki aye yin ko gba iwosan ki aye yin ko gba iwosan ki aye yin ko gba iwosan oruko Jesu owo itiju o tu laye re owo egan o tu laye re owo aye o tu laye re owo to fi aye re si oko pe oni deyan oruko Jesu Oluwa tu ibikibi to wu ko ti gba mi loru oni oruko Jesu Olubala ki aye re ko ri ajipada ki ipira ko yi ajipada ki iwaye re ko di ajipada ogbo aye re ko se ogbo aye re ko wole ma je mu okoko ko para lori aye re ma je mu asan ko para lori aye re owo to dara po mo e to je ki aye re ko dabi ani ti oraye wa owo ye ko gbe owo to dara po mo e to je ki aye re ko dabi ani ti orogolu owo ye ko gbe owo to dara po mo e to je ko ri ranlowo owo ye ko gbe mo so mo ma je mu oruko Jesu Olubala ki ma je mu yo da olohun ki ma je mu ro fona won ki ma je mu osere olore ki ma je mu ona tira sire ipira ko gba iwosan aye da ko gba iwosan ati leyin ma je mu ma yi aye ni pada akoko niyan tori idi to fi jagun tori aye pada oni wipe ma je mu korofo loti e leyin ti ma je mu ofo ba wa lori aye niyan ki la npe ni ma je mu ofo ma je mu ti o ni agbara to le yi kan pada owo na wo aye bi to ti jabe pe nkan o yi pada fun o tori pe ma je mu to ti won leyin ofo ni be ni sa iwo ni mo wa gbadua fun mama pe ma je mu ofo lori aye ko pare ko pare ko pare ko pare ko pare ko pare ma se ami o ibikibi to ko ti ma gba mi ko ma se ami emi ni mo mu oro e wa siwaju olorun Joseph Ayodele babalala emi ni mo mu oro e wa siwaju olorun Samson akade de oruko Jesu Olubala mo duro bi ani ti aran oruko Jesu Olubala ki ipira ko gba iwosan eyin te gbo mi lale yi e mura tori oluwa wi pe ki ma wa si bi lododun ki ma be ohun nitori eyin eniyan ni kan bi odun die seyin mo wa nibi oluwa wi pe mo ran lo si ori radio ko lo ma gbadua fun awon eniyan awon to ba gbadua fun to ba gbagbo ma ma ji aye won pada won need ati ri e won need ati da omo ohun enikan lo ra tori ohun mi ni mo ran oro mi ni mo ran oluwa wi pe ma fi oro mi si olenu oro mi o de yi kan pada fun o iwo to se ami oro olorun ko yi kan pada fun o agbara olorun ko yi kan pada fun o anu jesu ko yi kan pada fun o ori ofe jesu ko yi kan pada fun o iranlowo orun ko yi kan pada fun o agbara orun ko yi kan pada fun o oruko jesu olugbala oni wa lasan oni lo lasan oru oni ki agbara olorun ko be owo oru oni ki ma jemu olodumare ko be owo oru oni ki anu jesu ko be owo oru oni ki owo olorun ko be owo mo so mo ma jemu ori pepe ni waju ibi ti mo duro oruko jesu olugbala ki aye de ko gba atunse ki ipire ko gba atunse ide ti o je ki awon omo re o ra nugba ko ja ide ti o je ki opo re o ra nugba ko ja ide to ja wale to ba ise re je ko ja ide to da duro ki o je ko deya ko ja ide to da duro ki o je ko pade olore ko ja ide to da duro ki o je ki aye de ko fohun oruko jesu olugbala ko ja egbon ti oluwa so fun mi bayi oluwa so wi pe eyin 300 n gbo mi bayi oluwa wi pe ide o di oni o je ko lore o gbo tori olore o gbo ohun yin mo ya yan mo re mo ya lenu oruko jesu emi o di ko jade lara re ah o ba de sabi pelu igbagbo bi mo tin gba fun ko de fi gbagbo do mo mi bayi ko fi gbagbo do mo ohun mi bayi emi o di ko jade ko jade ko jade ko jade ko jade ko jade baya awon mo re ko jade ninu ise re ko jade ninu ipere ko jade emi o di oruko jesu olugbala ko jade emi o di oruko jesu olugbala ko jade emi to ya yan mo de lo di emi to da yan mo de duro emi to sa mi mo de akuda ipa to ba won laye je nile to ti jade e to ntebi o kaakiri o ya ina mu agbara olorun ko gba wole ko gba wole ko wole ko wole ko wole ko wole ko wole ko wole ko wole ki agbara olorun bare ko wonu aye re bibeli wi pe oro re oro de se mu won ladada o se gba won ninu iparo ko gba yin te gba mi lale ye oruko jesu olugbala agbara to dara po ma aye re to gba nkan je mo olowo agbara ye ko jade lara ma je mu okoko ko po dara re aye re ko gba tuse okada ko bale oju oni ti o yo dara fun o gbogbo ipira loruko jesu olugbala ko ri anu gba iwaye re ko ri anu gba ipira ko ri anu gba o ma dara fun o agbara fun okan re ma bale oju oni ti o gba eleyi sa gbogbo ayin ta fe ki askiri yin o po eyin melo le gba mi lale yi tori mo wa lori oke nibi ti olorun ti n da sa askiri bo eniyan oluwa wa wi pe koda o ti da tele oluwa wi pe eledarun atayemo
1: ma wi pe inu ojo ni mo tin gbadura fun o bayi bayi bayi bayi inu ojo ni mo wa ti mo tin gbadura fun olorun ri mi pe oluwa ni duro ninu ojo gbadura fa awon eniyan mi tori mo fe si oro lori won ije yin ti e gbo mi lale oro iranlowo ti lori aye re
2: ije yin ti e gbo mi lale oro anu si lori aye re gbogbo yin ti e gbo mi lale oro ogo o si lori aye re gbogbo yin ti e gbo mi lale oro igbedide o si lori aye re oro ayo o si lori aye re o ni toro je o ni woju oloju o ni waye alaye oruko jesu yo dara fun o wa gbo mo ti da ori asiri bibo temi wa to da o mi lale wa so fun olodumare baba woli re ngbadua fun mi labe orun to si ninu ojo je ki orun ayo ko si je ki ojo iranlowo ko ran lori mi je ki ojo iranlowo ko ran lori awon omo mi wa fi bere fun orun sisi lori awon omo re lori aye re lori ise re oruko jesu yo dara fun fi sinu account eleyi ti mo ko fun o o pay account ni ko fi sinu e ore ori oke ni sa ore majemu ni sa to ba gbagbo pe olorun yo ran lowo ijo se to ba gbagbo Olorun yo siju anu wo iwo se o gbagbo pe aye o ni wa bakan na iwo se o gbagbo pe a ma yi pada iwo se mami mi oluwa ni ke so fun obirin yi to nso ko pe oja ti baje lori aye mi oluwa wi pe ohun ma ran lowo oluwa ni ke so fun mama yi pe awon omo mi o rana lo oluwa wi pe o ma lana fun won oluwa ni ke so fun baba yi pe ise baje lowo mi oluwa wi pe onu ma ji ise ya dede ore asiri bibo e 550 naira ba mi fi sinu account mo ko fun o ma fi si ori oke ma fi toro fun o ma gbagbe ko send oruko si mi mo n gbadura fun o wa ri owo rere olorun yo dara fun o okan re ma bale oju oni ti o ona re nla ina mu ogun aye re pe mi lale yo mo wa lori apata mo n gbadura fun o lowo bayi ko oruko jesu adura re ma gba alafia fun o fun ore re sinu account ti mo pe fun yi
3: 6142 08 38 72 6142 08 38 72 Jumping last time 6142 08 38 72 Obey Daniel Olufemi Komolafe
2: Kodegura ati pimi ka gbadura lori oke yi majemu todun yi loruko Jesu Olubala yo down for loruko Oluwa
3: 0800 2098 0070 14 33 81 11 tabi 0806 1222 38 0802861 2238
2: So gbagbo yo down for alafia fo oru ayo lo ma sun wa jiji sego ni gbogbo ona ona re ma la ni gbogbo ona wa ri iranlowo ni gbogbo ona oluwa yo gbo dede God bless you
4: aye raye

0: Hallelujah.
1: Ẹ jẹ́ máa kiri gbogbo ìtẹ́ ẹ̀ tináyọ̀ láti máa gbọ́ ìkànnì yìí. Ẹ tún kábọ̀ sórí ètò àṣeṣe. Ìrọ̀láyọ̀ láti sọ fún yín pé bàbá wòlíì ti wà pẹ̀lú wa nínú agbára láàárọ̀ tòde. Olúwa ṣeun bàbàrà fún mi lórúkọ tèmi pẹ̀lú mi nílé agbára náà ni Prophet Dr. MS Fabiyi Baba Possibility. Bàbá ẹ súre fún wa.
0: Jehovah.
1: Mímọ́.
0: Jésù Kristì. Holy Mike Ẹ. Ọlọ́run ọrùn bàbá gbọ́ pẹ́ wa. Fún ìfẹ́ tó ní sùúrù tó fi ń jẹ Ọlọ́run bàbá gbá yín wa. Fún àwọn tẹ dá sí, àwọn tẹ kàyẹ, àwọn tẹ fún ní ìmọ́lẹ̀ ọjọ́ òní. Bàbá mi o, Ọlọ́run mi o. Kìnìún ọ̀yà Júdà ní oṣù tuntun yìí, èní ọjọ́ kẹta. Ojú wọn tó rí ìmọ́lẹ̀ yín ẹ̀ jọ́jì sọ́fìn. Wọn ò bọ́gun lógun ò bá wọn lọ. Ọ̀hún yín lẹ́jà ibi kò láyé wọn tẹ já ìtìjú kúrò. Àwọn kan tẹ bóṣù tó kọjá lọ mímọ ṣe wọn kọ agbára wọn kọ ohun tí ó ṣẹlẹ̀ sáyé wọn nìyẹn. Ṣùgbọ́n àwọn tó ń gbọ́ mi lónìí, wọ́n ń wá ohun tó máa jẹ lọ. Wọ́n ṣàmí wọn ṣàmí, májọ̀ ń pàdé ohun tó máa jẹ
1: wọn.
0: Ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ àkóbá àdábá májọ̀ jẹ́ tiwọn. Àwọn aláburúkú tó ń gbaṣọ́ ọlọ́run ènìyàn tí ń gbé àìsàn pamọ́ sí lára, Olúwa parẹ́ lórí wọn. Múnú wọn dùn, pa wọ́n lẹ́rìn, má yọ̀ wọ́n kún, bá ìjìwé, bá ìtìjúwé, fi wọ́n lọ́kàn balẹ̀, má dojú tì wọ́n. À ń kọrin ọpẹ́ láàárọ̀ fún gbogbo àwọn tó rí ìmọ́lẹ̀ ọjọ́ òní, má yọ̀ kọrin ẹ kún. Irú kí lélẹ́yìí má jò ṣẹlẹ̀ sí
1: wọn.
0: Ró wọn ní agbára, yà wọ́n lẹ́nu, jẹ́ kí wọ́n já gbangba. Jésù lọ wa. Orúkọ mi ni Prophet MS Fabiola Celestia Church of Christ Òkè Ìmọ́lẹ̀ Ayọ̀ Cathedral. Èmi náà pè ní bàbá Possibility.
1: Bàbá amen. Bàbá èní ni ọjọ́ ajé Monday. Ọjọ́ ajé Monday àkọ́kọ́ ìyẹn nínú oṣù kẹjọ ọdún 2026. Kí ló ń tẹ ẹni fún alákòókò yìí?
0: Gbogbo ọjọ́ Monday la máa fi ń dúpẹ́ gbogbo ẹni tẹ́ bá ti ń bá ìkànnì lọ ní gbogbo.

0: fẹ jesu la wa o fi wa la ayeraye gbọ pe wa fun awon tori mi gbọ lowuro yi ti won ri imole yin teje kokun mu bori won teje kan we won teje kan ya were teje kan cha isan won bori gbogbo awon isan tori ma je mu won si ni pe isan ta pa omi adura oni ka ko ma ko lu won eyin joba lo baba gbọ pe wa
1: amen
0: gbo abari iji ati agbara iji e to le da won ri bori gbogbo su je bojo je ba ose je oluwa bi won wo
1: amen
0: orin tutun gbogbo enu yin kan
1: amen
0: e ni se sin
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: we 4th chronicle 16 number 34
2: ẹ fi ọpẹ fún olúwa
0: nítorí tí ó ṣeun nítorí àánú rẹ dó láéláé ẹ wí pé gbà wá ọlọ́run gbàlá wa gbá wa jọ kó o gbà wá lọ́wọ́ àwọn kẹfìrí káwa kó lè máa fi ọpẹ fún ká sì lè máa ṣògo nínú ìyìn rẹ olùbùkún ní olúwa ọlọ́run ísírẹ́lì láyé àti láéláé. Àwọn ènìyàn wípé àmì ó sì yin olúwa ẹyin ọmọ ọlọ́run gbogbo àyíta bá wà láyé orin oore tá a lè ṣe fúnra wa ní ká máa dúpẹ́ nítorí pé àwọn kan wá sáyé náà wọ́n rí lò wọ́n tún rí lò mọ́ àwọn kan dẹ̀ wà láyé tá a rántí wọn mọ́ ohun tó máa ṣe tó bá gbá pátó gbẹ́sẹ̀ tó ṣe gbé sá máa dúpẹ́ tiẹ̀ ó ní mo dúpẹ́ tèmi o mo ṣọpẹ́ tèmi o ẹni tó dá sí ló yege ẹni tó wà láyé yìn ọ o. Oṣù August la tún wà yé ní tí ọ̀pọ̀lọpọ̀ ti perish ọ̀pọ̀lọpọ̀ ti lọ ọ̀pọ̀lọpọ̀ ti wọ ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ ti wọ́ bojì tí ò rí bẹ́ẹ̀ gbọ́ pẹ́ wa lọ́sẹ̀ yìí àánú abẹ́ wò ní ọjọ́ ajé mo ní àánú abẹ́ wò ilẹ̀kùn àánú máa ṣí fún
1: ẹ
0: òní ṣubú dà
1: mí
0: ọkùnrin àdẹ̀balẹ̀ ó máa mọ̀ ọ́ ṣe
1: onídàá
0: láìní in Jesus name
1: amen.
0: Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Dr. Prophet MS Fabiola Celestial Church of Christ Baba Possibility à ń sọ lórí ọpẹ́ lónìí. Ìwòrí Dávidi 9:1 máa fi gbogbo àyà mi yan olúwa máa fi gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ hàn ìyẹn ni pé nígbà gbogbo ẹjẹ́ ká máa pọ́n ọlọ́run lé ọlọ́run tẹ lọ́ba ẹ̀sán ọlọ́run bàbá wa a ní ìtọ́ tá a ń ṣe nílẹ̀ yorùbá ọmọ dúpẹ́ tiẹ̀ ọlọ́run tó ní orí tí olúwa nílẹ̀ àti ti ẹ̀kún rẹ̀ láyé àtàwọn tó gbogbo ẹni tó wà nínú rẹ̀ ọlọ́run ló ní wọn. Mo wà níwèé Galatia orí kẹrin ẹsẹ̀ 27 a ti kọ́ pé ìwọ tó náwó ò bímọ ò ra mọ́tò sá máa dúpẹ́ tiẹ̀ pé ibi tó fi kàn yẹn tún sì dáa àwọn kan ni wọ́n bí wọn ní arọ wọn lójú wọn ní tí ṣùgbọ́n rí oríire táwọn èèyàn ṣe wọn ojú ń ti àwọn èèyàn àti mú wọn mọ́ra a ní odúpẹ́ tiẹ̀ mo rẹ̀ gbàdúrà ò ní fẹ́ fún parí ọjọ́ ayé
1: amí jésù
0: ọkàn rẹ̀ adẹ̀ balẹ̀
1: amí
0: àánú adẹ̀ díẹ̀
1: amí
0: ó ní ṣìṣe o
1: amí
0: iná rẹ̀ ní kú òjò rẹ̀ ò dẹ̀ ní dá
1: amí jésù
0: ibi gíga tí ààyè rẹ̀ wà láìpẹ́ yóò máa débẹ̀
1: amí
0: ẹni tó bá ní kò ní ṣe ṣe àfẹ̀mí ẹ̀ di
1: amí jésù
0: ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o
1: amí
0: we Galatia orí kẹrin ẹsẹ 27 máa yọ ìwọ àgàn ìyẹn ni pé lọ́gbọ̀ ojú máa ní kó máa dúpẹ́ òyìn Dávidi 18:3 máa ké polúwa ẹni tó yẹ láti máa yìn kí ló ṣe tó fi yẹ láti máa yìn lọ́wọ́ ewu ooru ó pa ẹ mọ́ torí ọlọ́run kì í sùn bẹ́ẹ̀ sì ni kì í wo ó dẹ̀ pín ọdọ́gba kò jẹ́ ká rí ra wa nínú kòtò tá a lọ olúwa gbọ́ pẹ́ wa àánú òní kónú léyìí o ẹ̀yin ọmọlẹ́yìn ajá gbàdúrà agbára tí ò jẹ́ kí n ṣọpẹ́ agbára tí ò jẹ́ kí n dunnú agbára tó fi ìbànújẹ́ kún ọ̀rọ̀ mi olúwa lé wọn láyé. Mo súre fún ẹ tóun tó fi ìnira ṣe máa dìrọ̀rọ̀ ẹja lé ìnira jáde olúwa ọ̀sẹ̀ tuntun ni mo bọ́ sí olúwa mo ò fẹ́ ìnira láyé mi jáde. Ohun tí oṣù keje gbà lọ́wọ́ mi ẹ fi oṣù kẹjọ ẹ fi dá padà mo fẹ́ gba ìròyìn ayọ̀ mo fẹ́ gbàlejò ayọ̀ àdúrà. Bó ti wíwọ́n dẹ̀ máa rí bẹ́ẹ̀ oṣù máa rọ̀ ẹ́ lọ́rùn ó máa ra lé ó máa kọ́lé ó máa tíráwù ó máa nọ́kọ̀ ó máa bímọ ó máa jèrè àdúrà pẹ̀lú ọlọ́run bu ẹ̀ ọkàn rẹ̀ á balẹ̀ wàhálà jìjà àbọ́lọ̀ ogun jíjà ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀ ó máa gbèrò sí i ó máa gbòrò sí
1: i
0: àánú kó bẹ̀ wù jésù olúwa wa.
1: Irọ́
0: tí ẹ lè pè mí sí 091 26
1: 26
3: 2 8 2 8 2 1 6 16 ẹ pè ẹ níbẹ̀ yẹn WhatsApp ni ẹ pẹ̀lú text message 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 38.
0: 12.
3: 12.
0: 15.
3: 15.
0: 68.
3: 68.
0: 43.
3: 43.
0: 38.
3: 38.
0: 12.
3: 1, 2.
0: 15.
3: 1, 5.
0: 68.
3: 68.
0: 43.
3: 43.
0: Banki keji ta le fowo to je church account. O ma gboruko church jade ta la koko yen ni Fabi Michael Osoji. Eleyi Fidelity Bank ni. O ma gbe Celestial Church of Christ Oki Mole Ayo Parish. Ohun ni 411
3: 411
0: 01
3: 01
0: 89
3: 89
0: 25
3: 252
0: 411
3: 411
0: 01
3: 01
0: 89
3: 89
0: 25
3: 252
0: Boki gbogbo en dawa si kore wa kakiri patapata lorugbo iranse Olorun baba wa region wa Adeboyi Kokan lawon ati opolopo iranse Olorun ati oluso wa eti nse egbon mi ni ilu Adodo Segun Baba Tunde latori sun ye aki gbogbo awon eyan to wa kakiri a le ma daruko gbogbo eyan atente travel wa lati abroad ati bebe lo mu kin lopolopo okan ya bala jo se wa ore ni baje
4: amen jesus
0: gbogbo ti ma won wo te na yi olorun adi pada
4: amen
0: yo de dara fun
4: amen
0: ma je ma de se
4: amen jesus baba ose tutu la bosi yi ebo lo won opade wa
0: ni ola ma wa ni atan bere ni aro ni diroko express road ni waju gore yan church yan wa nla bayi ni gbogbo en te wa la gbogbo atan bere lati tin se oju ore sango ijoko ati bebe lo mo reti eni waju goro yen e pade mi nibe ago mesan ni program yin eyin te ba ti gboro yen je ka jo pade wa si re won a ma lo ro fa yen ni ola ni otunla a ma wa ni olujo wa ni command o nko to ba se ko party tori to wo ko se pe oluwa alabukun ni fa won to gbekele igbekele ori je kule o wa de ma mo se
4: amen
0: ma je ma de se
4: amen
0: ero ti e le pe mi si 091 26
3: 26 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8 2 8
0: Daniel lo soji eleyi fidelity bank ni
3: fidelity
0: o ma gbe celestial church of christ o ki mole ayo parish ohun ni 411 411 01 89 89 25 252 ko si ohun to se to gbe o nitori Job 41 11 ni ta lo saju se fun mi ti emi o se mu pada nigba ti Psalm 50 number 5 ma so o ni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigba ti number 14 ma soro o ni ru obo pe si olorun so e jere fun oga ogo mi e mo fi need ope yin ore yin ida mewa yin e fi ran pade lowo yo dara fun yin okan yin a de bale ti gbo awon ero ti mo pe fun yin ati ti se account number wa o to je pataki ju ko so ohun to se fun olorun to gbe mo re ti support ni eni yi gangan bayi ope eyin ida mewa yin ore eyin eyin na ri ise iranse tobi lo sugbon mo re ti owo radio o se pataki radio yowo la sunbe okan ya bale ile ise na ko re ni jona
4: eyin
0: na ko yin ko ni ja e mo re ti support yin lowo lowo bayi e foruko yin sina account e ba send ye mo ti pa account yin yo da e de gbe re awin eri ti e na ma de
4: won
0: ni fo olorun bu e ma je bu se lori e in Jesus name
4: amen
5: gbo ajaga ogun lo ma ja olorun baba possibility
6: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 7, Ophiki Mole Street behind Command Grammar School. Ikola Agodo Ipaja Leko. Bi awon ipade adua ati si ojo Sunday se lo de o. Gbogbo ojo Wednesday lo sose ipade a possibility. Laago meso wuro da go kan san. Ojo Friday keji lo sosu ni so uru ma waye. Laago mewa le esi ojo osin mi ma nbere laago mewa wuro da go meji abo san. Ewe ni CCC Ophiki Mole Ayo Cathedral 2 ni Korodu to kale si 5 Fasasi Anibaba Street off Oyenuga Street by Technical College Okeota Ona Ikorodu Leko. Gbogbo ojo Thursday ipade a possibility. Laago meso wuro da go kan san. Friday to kan osu ni so uru laago mewa le aago mewa wuro da go meji abo san. Lesi ojo Sunday ma nbaye o farahan lawon ipade adua won yi oro re a sese. Prophet MS Fabiyi JP Loluwa nlo
7: fara lo wa adua 0912628826 tabi 0805027562 eko lo pe 0706994992
6: lo ko jesu temi o sese.
8: From Lagos, this is
9: Jordan.
10: 5 FM. This is Jordan 105.5.
11: Station with a voice for entrepreneurs.

0: Orikeni.
1: Ìjẹ́ Pẹ́tẹ́rù ojú àánú ojú máa ń gòkè lọ.
0: Wọ́n jù máa ń gòkè lọ ní tábìlì.
1: Ní wákàtí àdúrà.
0: Ní wákàtí àdúrà.
1: Ní wákàtí kẹsàn-án ọjọ́.
0: Ẹ̀dùn wákàtí àdúrà ti ẹni eléyìí o. Àsìkò ìmúṣẹ́ ti dé, ó yà gbà á. Mo ní àsìkò ìmúṣẹ́ ti dé, ó yà gbà á. Mo ní àsìkò ìmúṣẹ́ ti dé, ó yà gbà á. Ìrànlọ́wọ́ ti máa ń la ọ̀nà, ó yà gbà á. Ìrànlọ́wọ́ ti máa ń mọ́gún gbà, ó yà gbà á. Láti ọ̀run wá, ọ̀run ṣàánú ẹ̀. Ọ̀run ṣàánú ẹ̀. Ọ̀run ṣàánú ẹ̀. Ó ní ní wákàtí àdúrà. Àwọn iṣẹ́ agbára kan máa ń ṣẹlẹ̀, kì í ṣe ordinary time. Wákàdúàdúà ló máa ń ṣẹlẹ̀. Ẹni tó o bá ń gbàdúrà kò lè rí ìyanu òjijì. Ẹni tó o fẹ́ rí ìyanu òjijì á gbàdúrà òjijì. Ẹni tó o fẹ́ rí ìyanu òjijì á fara ẹ̀jì fàdúà. Ó ní ní wákàtí àdúrà gbogbo àwọn tọ́lọ́run wò sàn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ní wákàtí àdúà la máa wò wọ́n sàn. Ó ní ní wákàtí àdúà Peter àti Tani.
1: Peter àti Johanu.
0: Pẹ́tẹ́rù àti Johanu wọ́n ju mọ̀ṣẹ́ kí ni.
1: Wọ́n lọ sí tẹ́ḿpìlì.
0: Wọ́n lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà. Ẹni tí ó gbàdúrà tó sọ pé òun fẹ́ tayọ. Ibo ló fẹ́ gbà? Báwo ló ti fẹ́ ṣe? Bó ọmọ ògún ṣe wo àwọn kan tó mọ ògún ṣe jù wọ́ lọ. Àdúrà nìkan ni òlópin. Àdúrà nìkan ni òṣè dádúró. Àdúrà nìkan ló wà títí láé. Àdúrà nìkan ni ẹ̀mí Ọlọ́run tó ní ipá láti fa àwọn òkè ya. Mi ò mọ ibi tó ti ń gbọ́ mi lónìí o. Ṣùgbọ́n ó dá mi lójú pé ní wákàtí àdúrà yìí wàá rí tiẹ̀ ṣe. Gbáradì àfàwọnú àdúrà lọ. Ṣùgbọ́n ẹ̀ka ẹ̀sẹ̀yẹsíwájú sí kí ló sọ.
1: Wọ́n sì gbé ọkùnrin kan tó yarọ láti inú yàrá wá.
0: Wọ́n gbé ọmọkùnrin kan tó yà láti inú yàrá wá ní wákàtí àdúrà. Sori o lè wà nínú Jésù kí a máa jẹ. O lè mọ Jésù kí a máa jẹ. Níwájú lẹnu ọ̀nà dáradára. Níwájú sinagogu ló wá o. Nínú the same sinagogu yẹn Jésù ti kára rẹ̀. Ó ti wá bẹ̀ rí o. Ó wà ń bẹ̀ kò dá lóhùn o. Ta ló ń gbọ́ mi báyìí? Ta ló ń lọ chọ́ọ̀chì tó jèrè chọ́ọ̀chì? Ta ló gba Jésù tó ti gbà ju tó ti jèrè Jésù? Lórúkọ Jésù lẹ́yìn àdúrà tòní ọ̀nà àlà fún ọ. Ẹ kà síwájú sí.
1: Tí wọ́n máa ń gbé kalẹ̀ ní ojoojúmọ́ ní ẹ̀ lọ́nà tẹ́ḿpìlì.
0: Bíbélì ni lójoojúmọ́ ló máa ń gbé kalẹ̀ lẹ́nu ọ̀nà tẹ́ḿpìlì ká sọ́jú sí.
1: Ní a pè ní dáadáa.
0: Ẹ máa gbọ́ o, ẹnu ọ̀nà tó máa ń gbé sí dáadáa ni o, ṣùgbọ́n ayé ò mú dáadáa jáde. Gbogbo ẹyin tẹ wà láyé ká àwọn tó lè ràn yín lọ́wọ́. Tí wọn ò rí iná rí yín, tó o bá ṣe àmì méje, ọ̀run ṣí wọn lójú sí ẹ. Bíbélì ni ibẹ̀ dáa, ṣùgbọ́n ayé ò dáa. Ó ní ìbẹ̀yẹ beautiful bá ayé ò beautiful. Iṣẹ́ ò beautiful. Marriage ò beautiful. Health ò beautiful. Ó tún wá jí àárọ̀. Ẹnu ọ̀nà ló wá o. Níbi tábí bọ̀dì ń rí. Ogun àwọn ọlọ́lá tó ń bẹ ní Jerusalem ló ń bá ń bẹ o. Wọ́n ń wọlé wọn ṣàánú ẹ o. Ṣùgbọ́n ní ọjọ́ tí Olúwa máa ṣàánú ẹ ní ọjọ́ àdúrà. Ní ọjọ́ àdúrà ọ̀run máa ṣàánú ẹ. Mo ní ní ọjọ́ àdúrà ọ̀run máa ṣàánú ẹ. Ní wákàtí àdúrà àwọn ìyẹnu àbàmì a máa ṣẹlẹ̀. Àwọn tó wá sí ìṣòro ọjọ́ Friday tá a ṣe ní on the 31st stroke on the 4th. Àwọn tí ò lè rìn, àwọn tí ò gbọ́rọ̀, àwọn iṣẹ́ àbàmì. Ẹ wo àdúrà ń bà o. Ẹ gbọ́ mo fẹ́ kẹ́ gbọ́ ìkan nínú àwọn ẹ̀rí tí Olúwa ṣe ní ọjọ́ Friday. Tẹ́tí kò gbọ́ o, pípí à ń lẹ̀, a fẹ́ gbàdúrà. Wàá rí tiẹ̀ ṣe o.
1: Ami.
0: Ọlọ́dẹ máa là fún ọ.
1: Ami.
0: Mo ní wàá rí tiẹ̀ ṣe o.
1: Ami.
0: Ọlọ́dẹ máa là fún ọ.
1: Ami.
0: Mo ní wàá rí tiẹ̀ ṣe
1: o. Ami.
0: Bàbá mi aṣàánú ẹ.
1: Ami.
0: Ẹgbẹ́ àwọn ẹ̀rí wọ̀nyí.
2: Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ mi ní 2023 ló ṣẹlẹ̀. Ogun yẹn wọlé ní aago kan, ó kọjá ìṣẹ́jú mẹ́wàá. Bí ogun yẹn ṣe wọlé tí ọfà yẹn wọlé tí ara ọmọ yẹn. Ọrùn ẹ̀yí, ọwọ́ ẹ̀gan àti ẹsẹ̀. Ọmọ mi bẹ̀rẹ̀ sí ní gbọ̀n. Ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ojú ti padà. Mo ní láti jí mú mo gbé Báìbù lé lórí mo gbàdúrà títí mo wá lọ sí chọ́ọ̀chì mi tí mo lọ. Mo ní dájú ẹgbà mi fún nǹkan báyìí ni mo ní ṣé kò ṣe wá lápá rẹ.
3: Ayé ò ní fogun ọmọ bá ọjà. Ẹ̀yin ọ̀dọ́ táwọn àmì ẹ̀ ní kí ọmọ burúkú fáwọn òbí.
2: Nǹkan tó bà mí lẹ́rù ni pé ọjọ́ tí mo bá débi tí mo ti fẹ́ gbàdúrà. Kò ṣe ọmọ yẹn rárá ṣẹ́tú ẹ̀mí ìrìn àbí ẹ̀ máa. Ó máa dìstọ́ọ̀bù mi nílé gbàdúrà. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu Ọlọ́run ní ọjọ́ tí mo bá gbọ́ prógráàmù dájú rédíò tí mò ń lò ó bàjẹ́. Bí mo ṣe dé oṣù tí mo gbọ́ ọ̀bẹ́ ó ní kí n lọ́ra rédíò wá wò dá owó ọ̀pọ̀ lọ́wọ́ mi mo ní láti padà mo wá price mo ra ìwọ̀nba bí mo ṣe délé mo wá gbọ́ program yẹn ní 10:11-12 bí dáàdì ṣe dárúkọ yí pé èmi ni àròlé ọbádàrẹ ó yẹn tí mo gbọ́ ó dẹ̀ wọnú ara mi láti ìgbà tí mo ti gbọ́ òyẹn títí ilẹ̀ ìdímọ́ mi ò lè sùn ó bẹ̀rẹ̀ sí ní disturb mi ó ní mú ọmọ ẹ̀ máa lọ sí orí òkè mú ọmọ ẹ̀ máa lọ sí orí òkè yẹn pa tó di aago márùn-ún nídàájí mo wá jí ọmọ yẹn ẹ̀mí yẹn tún wọnú mi ó ní sùn padà mo ní rárá bí mo ṣe gbé ara mi nìyẹn abámúra adébí ní 7:15 lọ́jọ́ yẹn ṣé ni mo ṣe ń dé orí ilẹ̀ àmú yìí àwọn pásítọ̀ joshua mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú ayé wọn wọ́n fi ẹ̀mí ìfẹ́ hàn sí wa wọ́n ní ká lọ sílé àánú ká lọ bèrè nǹkan tá a fẹ́ láti ọjọ́ tí mo ti dí orí òkè nǹkan yẹn ò ṣe ọmọ yẹn mọ́
4: láti ọdún mélòó wa
2: láti 2020
4: gbogbo èèyàn jì
5: everybody stand up
4: gbogbo èyí dẹ́ ń gbọ́ mi nílé àbí níbi gbogbo láàyè ayé.
5: The people that are hearing me in their house and everywhere.
4: Olúwa ta bá fẹ́ kí n tó ń sọ ìyá ni délé lọ́la ọ̀tájẹ́ pé ọ̀tọ́lọ́run ṣe ni wọ́n sọ níbí gbogbo èyí dẹ́ ṣàmì níbi tẹ́ ti ń gbọ́ ẹ̀rí lórúkọ Jésù Kristì àánú fọ̀n fún ọ.

0: Oluwawa.
1: Orúkọ mi ni Alani Lasisi.
0: Alani.
1: Mo wá láti Ibadan bí báyìí. So last year mo wá síbi báyìí, mo wọ mọ́tò wa ni. And struggle wa kí n tó fẹ́ máa padà. And mo ní prayer to prayer point that time. Mo ní di mọ́tò and artist ni mi, I sing. So ọ̀nà máa ṣògo, àmì. So máa wọ̀ pé kí mo wá need. So mo gbàdúrà títí aṣá padà sílé ń jọ yẹn. Fíẹ́nsì ni ó máa ń gbọ́ program time to time time to time. Ó wá díjọ́ kan, ó wá ní kọ́ ṣe prayer kan, kọ́ fi ọ̀sà, kọ́ wá fi owó sínú ẹ̀ 1,000 naira. Àgbẹ̀ kọ́ sọ nǹkan tó wá fẹ́. Tó sọ pé ó wá pè mí pé kí n wá, mo ṣe gba mọ́ọ̀kì, máa dùn bá. Mo ní ok, jẹ́ kí n kàn make mention owó. Wọ́n ní mo kàn ní the millions. So and mo dẹ̀ ní the car. Àwọn ọlọ́run dẹ̀ ṣe December 31st, mo ra mọ́tò tọ̀dọ̀ mi náà. So mọ́tò yẹn la gbé wá sí.